0: from Lagos, this is Jordan.
1: 105.5 FM. This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Asiko tuye gaje mwamolaye.
4: Lẹ́yìn ọjọ́ tó ṣe ojú òtí Isaac, Abraham àti Jacob lórí ọmọ ojú òní tí ó lórí àwọn ọmọ rẹ̀. Bí ẹ̀sìn rẹ̀ lọ́dún mẹ́rin ọmọ mi ọjọ́ wẹ́líwẹ́líwẹ́lí o. Àṣìká mú bí ọjọ́, àṣìká mú bí òtútù. Ọba mi ẹ̀sìn tún ṣìká mú bí ooru. Bí àánú ṣe wọ́n tó láyé ọba mi pàpà ṣàánú àwọn abiyamọ àgbáyé. Àánú rẹ̀ la fi sùn lálẹ́, àánú rẹ̀ náà la fi jí lówùúrọ̀ yìí o. Gbogbo ilé ẹ̀fọ́ fàájọ kẹ́ ń pariwo gọ́gọ́gọ́gọ́. Ẹni tó máa súrọ fún gbogbo ọmọ ní àgbáyé tó ti wo orí afẹ́fẹ́ o. Òní rẹ náà ní pọ́sọ́fákẹ́yẹ mọ́ ni bàbá alábìyamọ. Lọ́dẹ ọjọ́ tó ṣe lórí ọmọ òní tìrógó jẹun láyé. Àkọ́bí ilé ayé tẹ́ wà yìí kò gbójúbọ̀rọ̀ ó wà fún àwọn akinní. Ó fẹ́ kọ́ mọ ọrọ́gọ lọ ṣùgbọ́n ò sáré ògo fún. Ó fẹ́ kọ́ mọ lọ́jọ́ ayọ̀ ṣùgbọ́n ò sẹ́rẹ̀ ọjọ́ ayọ̀ fún. Ó mọ̀ wípé ilé ayé yìí gan wọn ṣètò rẹ̀ fún ìjẹ̀dá ènìyàn kí gbogbo kan máa lọ gẹ́gẹ́. Àìmọye ìdádúró, àìmọye ìlàkọjá ti ń bẹ níwájú ìṣẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n ẹni tó bá gbé agbára Jésù wọ̀ nìkan ló lè yege láyé. Màmá tó bá ti dọ̀rọ̀ ògo, àdúrà tó máa gbà kó tó rí ògo lò. Ó kéré sí èyí tó máa gbà tó bá ti rí ògo lò. Bàbá màmá jí nínú orun rẹ̀. Ọmọdé yìí ìwọ náà jí nínú orun rẹ̀. Ìrìn àjò ògo wà fún àwọn ọ̀lẹ́. Ìrìn àjò ògo wà fún àwọn tó lẹ́kọ̀ọ́ oru ju ìpín wọn lọ. Ìrìn àjò ògo wà fún àwọn tó máa ń ṣàwáwí nínú àdúrà. Ṣọ́wọ́rí kò wá sẹ́ni tó lè rí ògo lò ní tòótọ́ láìní Jésù. Nítorí Jésù ló ń jẹ́ kí òkè tó ṣòro kù kó di pẹ̀tẹ́lẹ̀. Nítorí Jésù ló ń jẹ́ kí ilẹ̀kùn tí alágbára ò lè ṣí kó sí ní ìrọ̀rùn. Nítorí Jésù gangan la tó rí ẹni tí ò sún ọ̀ṣẹ́. Nítorí Jésù ló jẹ́ kí ọ̀nà àbáyọ tó rí tó ró di gbígbòrò níwájú ọmọ ọlọ́gọ. Ní eléyìí ní ọkàn rẹ gẹ́gẹ́ bí àkọ́kọ́. Tó bá fẹ́ rí ògolo tó bá fẹ́ ní ọjọ́ ayọ̀ láyé, wà á kọ́kọ́ gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Wà á dẹ̀ wá kọ́ bí wọ́n ti ń bá Jésù rìn nínú ìwà mímọ́. Ìbáṣepọ̀ tó bá ní pẹ̀lú Jésù lọ sọrú agbára tó máa gbé dání. Kẹ wá rọ ẹ̀ṣẹ́ sí àyàn mọ́ ìwọ àtọmọ rẹ. Wípé tó bá ń rí ògolo láyé ẹ̀ ní kẹ́yìn bẹ́ẹ̀. Wípé ògo ọmọ rẹ ò ní di àpínlẹ̀. Wípé ògo ọmọ rẹ ò ní wọ́ bàìbàì. Wípé ògo àkọ́bí rẹ yóò rán ògo níṣẹ́. Ogún ìbí tí àkọ́bí gbé wálé ayé lórúkọ Jésù ayé ò ní dọwọ́ bò. Ò ní kábàámọ̀ lórí gbogbo ọmọ tọ́lọ́run fún àǹtí. Àkọ́bí rẹ ò ní di akóbọ̀tà fún àwọn àkúrò. Àkọ́bí rẹ ò ní di gbẹ̀wù fìdání fún àwọn àkúrò rẹ̀. Sàmí eléyìí àkọ́bí rẹ ò ní mọ́ lójú kò ní rí ọfìn. Èṣù pọ̀ fọ́ lórí àkọ́bí rẹ lẹ́nìí. Ọba ayérayé yóò tó ayé àkọ́bí àti ìwọ náà ṣe. Òní bẹ́kú sun, òní bẹ́kú jí lórí àwọn ọmọ rẹ̀. Áfríkà làwà yìí wọ̀n ní fi Áfríkà hàn lórí àwọn ọmọ rẹ o. Ibi ni wọ́n pè láyé wọ̀n ní fayé hàn lórí ọmọ. Lábẹ́ bó ti wò orí ọmọ wọn yóò rí tiẹ̀ ṣe nílẹ̀ alàyè. Àkọ́bí rẹ táwọn ọmọ rẹ ò ní sójòjò. Ayé ò ní fọwọ́ epo nu ọmọ rẹ lára. Ìyà kò ní yọ kúrò lọ́jọ́ orí àwọn ọmọ rẹ. Ọ̀gá Sàmí kọ́ńtírátì yẹn máa bọ́ sí mílíọ̀nù yẹn máa wọlé. Tọ́wọ́ bá dé rọra máa kóyàwó jọ wọn kì í fi tọ́lẹ̀ wọn kì í fi gbowó ní báǹkì lórúkọ Jésù ò ní tó ṣe o. Àpùrọ̀ mọ́ ni dúró ti ni kò ní dúró ti ọmọ rẹ o. Ayé ò ní fi ìlara fi ọ́ pamọ́. Ẹni ẹ̀tàn lórúkọ jẹ́ kò ní tàwọn ọmọ rẹ jẹ. Ayé ò ní ṣàjọyọ̀ wípé ọmọ rẹ ti tán sórí ìdúró. Ọmọ rẹ jẹ́ ń tàn yìí kò ní tán o. Òkè gogoro tí àkọ́bí ilé yìí kù lórúkọ jẹ́ kò ní jẹ́bọ̀. Wà á gòkè téńté tọmọtọmọ sì sá. Lórúkọ Jésù tọmọ rẹ ò ní ta lórí ta mẹ́ta. Ojú olówó ni wọ́n fi ń wọ̀ ládùúgbò lórúkọ Jésù dẹ̀ máa lówó yẹn. Ó yẹ gba ìyọnú àwọn ọ̀run lẹ́nìí. Ó yẹ olóore tí kì í pariwo ọmọ rẹ máa pàdé ẹ̀. Ẹni tó dúró tì ọ́ nígbà tó ti jẹ èèyàn má gbàgbé ọ lórúkọ Jésù máa dára fún ọ tọmọtọmọ. Ọ̀rẹ́ tó sọ òtítọ́ fún ọ má máa kẹ̀yìn sí lórúkọ Jésù máa dára fún ọ.
5: 5FM Lagos.
4: Ibi ìṣubú là mọ̀ rẹ tòótọ́ lórúkọ Jésù ò ní bọ̀rẹ́ rẹ yodì. Ó yẹ kọjá lọ sí ipò ayọ̀ tí ìran rẹ ò dé rí tọmọtọmọ. Ìpinnu Ọlọ́run máa ṣe lórí rẹ tọmọtọmọ. Ìpinnu ẹlẹ́nì ní ènìyàn kò ní jẹ lórí ọmọ rẹ. Ìpinnu rere tó ní sí ara rẹ yóò wá sí ìmúṣẹ. Akọmọ orí odóri tí kò ní rí sí ọmọ rẹ. Kò ní dojúrú fún àkọ́bí o. Ayé ò ní gun àkọ́bí àtàwọn ọmọ rẹ gáragáragáragára. Ẹni tí ò bẹ̀rù Ọlọ́run kò ní di ọmọ rẹ mẹ́rù. Ọmọ rẹ ò ní di alárìkiri. Ìyá ò ní di málìkì fáwọn ọmọ rẹ lára. Ara tó ń wọjọ gidi lọ́wọ́lọ́wọ́ kò ní padà wọ àkísà lọ́jọ́ alẹ́ o. Orí ọlọ́lá kò ní rán ọmọ rẹ níṣẹ́ dé torútorú. Wẹ́dà àsìkò yìí máa bá wa tomo re lara mu ma je o su broda o ti ma dide tomo tomo aye oni yesi olara wa jere awon omo re o yo wo olorun lati da olola latori lo o akeke aye ko ni ta awon omo wa omo re oni di arisa oni di aripo se lagbara olorun omo re de ma ri iseyan o ogo ti won lori nile baba omo re lo le ni o ogo ti won gbari nile iya re loruko jesu ayonda re fun awon omo re iya na ba mi oluwa ayonda re aye omo re yo so tutun ogu se lara iwa tomo re leni ise iwa tomo re oni di se mo yin lowo o ni fo mi se olowo nile omo re o aye oni fi gbe kipe bo mi fo nile omo re oju ode leni ni omo re ma da aye oni gbe ogo omo re mi ogo igbeyan omo re yo poju ti saju lo aji ni lese ni bi se re olorun ma le jina oni ri adowo to jowo lo lori omo o olowo yo saju re lo bi awon omo israeli eyin oloju e lo bi malayo oni bi si ore ayo so eyin youth cup aye loruko jesu e ri se gidi o gbo eyin graduate e lo ri se gidi olokada bo ba lo kolorun ma ba lo ko ma ba ebo eyin oni moto loruko jesu adara fun yin o egun le layo o eni te dagbere fun ko ni pade yin ni bi te fe o jesu oluwa wa engineer ri ni ko gbe si awon eniyan ni won tin lo si ore oke ni ifo
6: te ma tin gbadura baba alabiamo ma gbe ororo ma gbe omi ma lo fun omo mi yen ma mu coronado
7: igbo
6: o ma mu coronado
7: coronado abi ki lo mu
6: colos
7: o mu colos
6: ben so olo ta ba mi segun e
7: ko wa mu mo
6: ko mu mo o wa ni ke ka jo wa si bi ajo wa na ni
7: o wa bi leni
6: ben ojojojo
8: ojo o da bayi
7: iro ni ko wa
6: o wa isaac
8: isaac ja
6: isaac
7: e pa te wa o
4: Mama to ba nwo bi ti adura ti ngba laaro yi ori oke ni gbogbo abi omo lagbaye wa ni aro yi ni ago mesan do ba ti nbo gele ayo ti fi layo lo ma mu dani ade ba gbe po didi ojo meje gbako and ta ba ki nlojo ayo ninu ran ti ani wa ni loruko jesu bo le ni bosu bosu to wa ni fo ni ogun se ni bosu bi so fa olokada kan gbe lo si church amo fakeye ago mesan ni o wa rire gba ni aro igbugbu eyin te ngbo bi take jado ore lori akobi ni gbugbu wa ma da bo ti nda lori ara ara ta omo yoku lo da pa pa pa lori awon akobi akobi re yi sami o ma ma sanjo to ba ngbo oro kan lenu mi ti mo de tenu mo lojojumo ti mo tun so ti mo tun so ti mo tun tu wi o je ko mo wi po no to lorun fe mu jade nibe o je ko mo wi pe iru oro be ka mi lara looto isoji bede woli re ni mo tun kede fo lekan si ojo keje osu ogosto nbo yi ni ode to da bi ola isoji ojo marun gba ko ni tori tiriti yanu yo ma tele ni tori ose majemu ni ilu kilu to ba wa ni abe orun yi o mi buku olorun sa lowo lowo jo jejo munna ni tori ogbe ole gbe mo laye ase olodumare ni sa ibadakure ondo abe okuta osogbo gbogbo eniyan ni soji yi kan pẹlu oro fe jesu kristi olugbala atuma dawo eyan lokowo gege ba se ma nse olorun baba alabiyamo o
9: aye lo wa
10: hello hello prophet 090 60 57 11
9: 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
4: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
2: Station with the boys for

fún kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lásìkò ọ̀gìnìntìn. Ẹnìkan ní kíní jẹ́bẹ̀, àsìkò òjò ní jẹ́bẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wá dọ́gbọ́n dìde ńlẹ̀. Mò ń kí yín tológun tológun láàárọ̀ yìí, mò ń kí yín tẹlẹ́sọ̀ tẹlẹ́sọ̀. Mò ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Ọlọ́run tó ni ẹ̀mí àwọn wòlíì, ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ló ń kí yín o. Ẹ gbéra ńlẹ̀ dìde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook, ẹ mọ̀ tẹ́. Thank you, Father. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Gbogbo lé ẹ̀sọ́ owó báyìí, ogo, ogo, ogo, ogo, ogo. Ọba tó pọ̀ ní àánú, ọba tó pọ̀ ní agbára. Ìjìnlẹ̀ ìfẹ́ Jehova, Ọlọ́run tó ni ẹ̀mí àwọn wòlíì. Adáògùn àti Ọlápadà ní àsìkò yìí, níbi tó ọba ayé wa dé. Ìwọ nìkan ni ìkìkì mọ́lẹ̀ kìkì ògo. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka tó lọ yìn bí ìṣe wa. Ẹ wá dọ̀bálẹ̀ fún. Ẹ bá ń gbórin sókè látọ̀dọ̀ Pastor Mrs. Temitayo.

0: gbọ́ bí sún ṣe kú bọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá dé tó bá bẹ́ẹ̀ dáadáa sí i tí ó kù tó mọ̀ ṣe náà ni pé inú rẹ̀ ó sì mọ̀ dádùn ẹ jẹ́ fi kéńké léèṣì kó tó di pé màmá lọ ẹ wá gbọ́ ògbẹ̀yìn ọmọ ọlọ́run 6:30 ni màá wá sórí facebook gbogbo ọmọdé àti àgbà a fẹ́ dán nǹkan wò gbogbo ẹ̀yin tẹ́ wà ní fellowship gbogbo ẹ̀yin tẹ́ mọ́ lọ sí sona church ẹ lọ láàárọ̀ yìí o ẹ̀mí ọlọ́run ló ní ẹ lọ o.
1: Ẹ káàárọ̀ bàbá mi, èmi náà lẹ́rìí o, orúkọ mi ni Olúwa Ṣayé Elizabeth, ọmọ ọ̀jọ́ yín lórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ àmọ́ mo ti di ọmọ ọ̀jọ́ yín ní ewé ńlá. Bàbá mi, Ọlọ́run ṣe mí náà lórí níjọ Sátidé tó lọ o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mi, Ọlọ́run ra fóònù fún mi lọ́nà tí mi ò lérò tí mi ò ti ẹ̀ fọkàn sí. Bàbá mi, mo dúpẹ́ o, ẹ̀rí tèmi náà rèé o. Ẹ̀rí ni ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ ọmọ mi ìgbà tó sí kò pé 41 days ó sì mo á gbé lọ sí ọsibítù. So ìgbà tó díjọ́ kẹta díjọ́ kejì tó dé ọsibítù wọ́n bá ní kò ń ṣe ọmọ tó máa rìn pé ọmọ tó ṣe pé ọ̀tá ẹ̀ka máa jókòó bọ̀rọ̀ gidi ó máa dúró pé kò lè jókòó kò lè rìn kò lè ṣe nǹkan kan. Bàbá mi, mo ní níbo ni mo ti kó eléyìí àdábí tí ìyá mi Tèmítáyọ̀ àti bàbá mi Ọdẹ́kúnlẹ̀ Epaphras ò bá ti yarọ ọmọ mi ò gbọ́dọ̀ yarọ kò sì gbọ́dọ̀ ya abirùn. Wọ́n nínú àwọn ọmọ abirùn yẹn ni tán máa ń gbé tí wọ́n ní lè rìn tí wọ́n ní lè ṣe anything ká lọ sí General Hospital ká máa lọ ya history. Bàbá mi, èmi mà gbọ́ òróró yìí òróró tẹ máa ń fún wa yẹn ó mà ṣiṣẹ́ àtomi 7-7. Bàbá mi, mo bá gbé òróró lọ sí ọsibítù mo bá hàn láìsí ọmọ yìí lẹ́yìn látòrí dé kan ní ẹsẹ̀. Bàbá mi, ọmọ náà pé ọdún kan nínú oṣù kẹrin ọdún tó kọjá ọdún 21 ló pé ọdún kan. Bàbá mi, mo sẹ́ndì fọ́tò rẹ̀ sí bẹ́ẹ̀dì rẹ̀ mo sẹ́ndì ẹ̀ sí yín. Ọmọ náà ti rìn báyìí o, ó ti ń ṣeré kiri ó ṣe bó ṣe wù ni. Bàbá mi, nípasẹ̀ ànáìtì tẹ máa ń fún wa lọ́fẹ̀ẹ́. Bàbá mi, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, ẹ̀rí mi rèé o, mo ti sọ ẹ̀rí yẹn tẹ́lẹ̀ ẹ̀ bá mi gbé e dákun. Bàbá mi, ẹ bá mi gbé eléyìí o, iṣẹ́ ìránṣẹ́ yín á máa tẹ̀síwájú. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fira yín díṣẹ́ ìránṣẹ́ o. Iṣẹ́ ìránṣẹ́ yín á máa gbòòrò sí o, Ọlọ́run á máa lù yín lórúkọ Jésù. Oògùn tán lẹ̀ ṣe bàbá mi, ó bẹ́ mi náà lára mu o, ó sì bá àwọn ọmọ mi lára mu, bẹ́ẹ̀ ló bá ọmọ ọmọ mi lára mu. Bàbá mi, mo dúpẹ́ o, ẹ ṣe gan ni. God bless you sir, ó dàbọ̀ sir.
0: Nice. Oh my God, gbogbo èèyàn di ọwọ́ méjèèjì mọ́ orí yín. Àsọtẹ́lẹ̀ mi àti gbogbo àdúrà tí mò ń gbà fún ọ kan sí àmì yóò bá ọ lára mu. Ẹ wá sọ ní ìgbà méje, Olúwa dá sí mi náà. Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, ẹ̀mí mímọ́ dá sọ́rọ̀ mi, mo yọ̀ǹda ayé mi fún ọ dá sí. Ọlọ́run wọnú ayé mi tọwọ́ bọ̀ bó ṣe wù ọ. Mo wá fẹ́ kọ́ dá sí mi lórúkọ bàbá ti ọmọ àti tẹ̀mí mímọ́. Gbogbo ilé bó o fẹ́ bọ́ ọkọ̀ ó ní testimony bí ṣe ń lọ nìyẹn o, bí ṣe ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nìyẹn. Ìjọ wo lọ tan rédíò tó ní gbọ́ ẹ̀rí? Ìjọ wo lọ tan rédíò tó ní gbọ́ káwọn èèyàn sọ̀rọ̀ yẹn ayọ̀? Ìwọ lọ kàn. Gbogbo ọmọ ọlọ́run, ọ̀rẹ́ tó kàn san láàárọ̀ yìí, ìdá mẹ́wàá tó kàn san láàárọ̀ yìí, Ọlọ́run dá sọ́rọ̀ tèmi náà. Nígbà bá dọ̀la màá tó tẹ̀síwájú, gbogbo ìyẹn mú ọrẹ, Olúwa dá sọ́rọ̀ mi. Account number church ni 19-66-36-38-73. Ẹ tún pè 19-66-36-38-73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Account number church ni bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí 2017-42-90-47 2017-42-90-47 Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank nìyẹn. And gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí, òní ni wọ́n bí ọ. Òní ìlọ máàkì wedding anniversary ẹ̀yin tẹ́ máàkì birthday yín lónìí náà, ọyẹ ẹ̀kúnlẹ̀. Ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀, kí n tó gbàdúrà, ẹsẹ̀ bíbélì ni gbogbo ọmọdé àtàgbà ọkà. A sì tún wà nínú ìwé Ezekiel. Ezekiel chapter 31-36. Òun náà ti fẹ́ tán. Ezekiel 31-36. Àbá parí Ezekiel done and dusted. Ìgbà tí ọba mi di August, a parí Bible. Báyìí ni Olúwa wí ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí. Ilẹ̀kùn tó rò pé yóò sì, bó tiẹ̀ jẹ́ páàrin oṣù láwà, ọ̀sẹ̀ yìí ni ó sì fún ọ. Testimony tó sọ rí, owó tó rí gbà rí, àánú tí ó farahàn nínú ayé rẹ rí, ọ̀sẹ̀ yìí ni ó jáde lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́. In Jesus name. Ẹ̀yin àyànfẹ́, ǹjọ́ jẹ́ mọ̀ pé inú Jésù láyọ̀ pín sí? Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 080-88-71-65-66 080-88-71 65 66. Send the message ire atanu ko ban e je mo lori Facebook. You are blessed. It is worth it.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

balẹ̀ gbọ́ tí bíbélì wí mo wà nínú ìwé Genesis chapter 47 ní verse 27 ẹ̀gbọ́n kan tó sọ ó ní Israẹli sì jókòó ní ilẹ̀ Egypti ní ilẹ̀ Gósẹ́nì wọ́n sì ní ìní púpẹ̀ ó ní wọ́n bí sí bẹ́ẹ̀ sì ni wọ́n rẹ̀ gidigidi ìbùkún ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n dání ẹ̀yẹ sókè ẹ̀yẹ sísàlẹ̀ èmi ń sọ tẹ́lẹ̀ ìwọ máa sàmí mo pa láṣẹ ilẹ̀ máa gbìn ọ́ lókè èpè wá serere lókè èpè wá dín ńlá lókè èpè wá ní ọlá lókè èpè wá ní ọlá lókè èpè wá sàṣeyọrí o ò ṣe é dá dúró ẹni tí ń gbé òkè èpè kò ní lè dá ẹ dúró mo ní kò ní lè dá ẹ dúró ẹ fẹsẹ̀ tẹ́lẹ̀ dáadáa mo bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí rẹ máa sàn fún wàrà máa sàn fún oyin ilẹ̀ tó tẹ̀dó sí wàá pọ̀ ń bẹ̀ ayé máa gbà ọ́ ọlọ́run á fàyè gbà ọ́ ọlọ́run á fàyè gbà ọ́ ilẹ̀ tó wáyé àwọn kan ń bẹ wọn rẹ́ǹtì ilé ni àwọn kan ń bẹ half plot náà ń lò àwọn kan ń bẹ wọn lórí di plot mo gbàgbé pé àwọn kan ń bẹ acres làwọn ń kà ìlú kan wà lẹ́ngbè àmọ́ ní ilẹ̀ yẹn o mo pa láti ayé máa gbà ọ́ hádàdàdà ayé máa gbà ọ́ ayé máa gbà ọ́ ayé máa gbà ọ́ wà á yóò gòlò yóò dẹ̀ dára fún ọ jésù olùwàwá mo kí gbogbo ẹ̀yẹ ọmọ ọlọ́run jákèjádò àgbáyé ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi àní ní ibi tí ọwọ́ jà àdúrà yìí tó bá ti dé mo sọ fún yín ẹ máa ra àánú gbà orúkọ mi ò yí padà apostle yìí ni dr smo mustapha jp babasebioba láti iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ golden church land of reality gbárẹ́mú ìdíòbí airport area ní ìlú ìbàdàn ìbẹ̀dẹ̀ kọta sí wáwà mo bá ti dọ́rẹ̀ méjì agúgù sọ pé òun lọ sí sebioba kò sẹ́ni tí ò mọ bẹ̀ kò mú rárá àní tẹ́yàn bá ń bọ̀ láti ilẹ̀ haúsá tó bá ń bọ̀ láti ilẹ̀ ibo ìwọ ọmọ wulẹ̀ dáwọ̀rẹ̀ méjì dúró ní junction airport níwájú biuri sọfẹ́nìkẹ́ni pé síbí ọba ló ń lọ òun sọdá sí òdì kejì tó bá gbọ́kọ̀ wà lọ tọ́ọ̀nù lókè níwájú biuri kọ́ ọmọ padà bọ̀ sí junction airport wọlé ń bẹ̀ sọ fọlọ́kadà pé síbí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ bẹ̀ ọ̀rọ̀ tẹnu mi jáde ayé rẹ̀ á dìde káàpù wa wà ní ọ̀nà èkó tọ́ bá fi ń lọ séko tọ́ bá ti kọjá interchange kọ́ tó dórí dim ìṣẹ́jú márùn-ún ló fi rìn lọ́wọ́ ọ̀tún rẹ̀ owó ti ní sábọ́ọ̀dù láyé ń bẹ̀ ibẹ̀ náà ń pè sí bí ọba àwọn ká máa pè ní ap bus stop àwọn ká ní lufa pẹ́ bus stop àwọn ká ní sẹ́bí ọba bus stop kò sẹ́ni tí ò mọ bẹ̀ wọ́n máa ní agbára ìparí oṣù ní ìpàdé máa ń wáyé ń bẹ̀ ọ̀rọ̀ tẹnu mi jáde àní ó rí àánú gbà mo ní wàhálà àánú gbà ní àwọn sunday tó pọ̀ àti ní ọjọ́ thursday mo máa ń wà ní ìgàdò lásù ìgàdò road hotel bus stop ayo tó bá ti débẹ̀ wàá kàn ní òun lọ sí sebi ọba àbí òun lọ sí ọkọ̀ olóyún event center kò mú rárá kò sẹ́ni tí ò dábẹ́ mọ̀ mo gbàdúrà lórúkọ olúwa tó dáyé àti ọ̀run bó o ti ń darapọ̀ mọ́ wa ó mọ̀ dẹni ìbùkún ó mọ̀ dín ńlá ẹ ká wá wà káàkiri bẹ́ẹ̀ ni ó wà káàkiri ọ̀pọ̀lọpọ̀ ti mọ àwọn ibi tí ẹ ká wá wà ó wà nílẹ̀ haúsá ó wà nílẹ̀ ibo ó wà nílẹ̀ yorùbá níyì káàkiri pàápàá lẹ́kọ̀ọ́ àti nílùú ìbàdàn bẹ́ẹ̀ ni ó wà ní gbogbo òkè ògo yìí chọ́ọ̀chì wa wà ńbẹ̀ mo gbàdúrà lórúkọ jésù ó ra àánú gbà àǹfààní ńbẹ ní òwúrọ̀ púpọ̀ ìrì òwúrọ̀ yìí olúwa ló dá sílẹ̀ àǹfààní wà ńbẹ̀ àṣẹ́dẹ̀ wà ńbẹ̀ májẹ̀mú wà ńbẹ̀ kìí ṣe pé o kàn ń gbọ́ àdúrà lásán nọ́nọ́nọ́ tó bá ń gbọ́ àwọn ẹ̀rí tó ní agbára wọ̀nyí olúwa ni kìí ṣe ènìyàn májẹ̀mú wà ńbẹ̀ mo ná ò sókè mo sọ tẹ́lẹ̀ sí ọ ilẹ̀ rẹ máa gbé ọ ilẹ̀ rẹ máa gbé ọ ilẹ̀ rẹ máa gbé ọ ilẹ̀ rẹ máa gbé ọ ilẹ̀ rẹ máa gbé ọ gbogbo ẹ̀yin ọmọ náà tẹ wà ní Abuja mo mọ̀ pé a ti ń gbádùn àdúrà lọ àwọn kan dẹ̀sùn wà lábújá wọn ti débẹ̀ mọ́mì ṣe ẹ̀pọ̀ ọmọ yín ni kò mọ̀ tí ìwà sí program dáàdì ṣe ẹ̀ bá wọn ọmọ yín sọ̀rọ̀ ni tán wà lábújá nígbà táwọn tó wà ń kánò ti dé àwọn tó wà ń kádùn náà wọ́n wà ń bí láti mẹ̀dúgùrì wọ́n ti wà ń bí ìwọ
omo re wa labuja ko wa be awon to wa nlokoja won wa si pade nla yi ah o nlo na niyan o la lo ma pari to ba ti gbo pe oni ni final o

0: party for me now. My God, on final. Hey, yeah, yeah, yeah. Sorry, toba wa labuja to them bomi oroka o. Oni ma le agbara. Owo Olorun yo sokale. A fa fi woli han o. O ti mo nkan tan pe ni se woli. So ti gbe se apostle ni. Ehn, wa ko wa ni iriri e. Oni lo ko ni experience tan pe woli ati apostle. Ogoro eyan ni won ti ni eri bi ateyin wa. Dada ni ki won na ni testimony. Mo gbadura o ma ni eri la.
1: Amen.
0: O ma ni eri la.
1: Amen.
0: Woman near in
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: I am mad today.
1: Amen.
0: Why say be over?
1: Amen.
0: Oh, say be over.
1: Amen.
0: We only Psalm here. Psalm 65. Is it Sibe? Psalm 65. A bounty. Yes, I can say we. Only it won't be a yew. What's it boomere? What be a yew? What's it boomere? Only one money. Oro. Oh, do along. Oh, cook for me. Iwa pese okan won nigba ti iwo si pese ile ebe bo mi sa a pese Abuja e fun oni boya America lo wa a pese America e fun oni boya wo ni wa lo wa leku a pese e fun oni elomi ma ro pe gba ton ba to de ilu nla logo wa to jade rara o omo mi kan se testimony e fun mi o ja mo pe o ti lo le oba o gbe Dubai o lo London o pada wale o ngba wa de ilu kekere ibe lo ti wa di olola e bere pe ki lo fi bere okada lo fi bere o to ba ranju be ni okada ni okada lo okada le bere die die olokada kini oni kewa oni ogun o de ni okada odidi 93 ta won ba fise lati won ba fise kia tora ti aro balora kia village ni oh mo bi to gu e wa e tele yen male mo pase ile yen ma pe e gbogbo bi to ba soro aje lo laye eh ibuku olorun ati anu e o ma wo lo aye sapo ile
1: ile
0: sapo gba oluwa
1: oluwa
0: wa gbe mi
1: wa gbe mi
0: sapo ile
1: ile
0: o gboro gba bodi fun mi
1: o gboro gba bodi fun mi
0: ire to nbe nu re
1: ire to nbe nu re
0: ko je temi
1: ko je temi
0: ola ti nbe nu re
1: ola ti nbe nu re
0: ko je temi
1: ko je temi
0: ogo ti nbe nu re
1: ogo ti nbe nu re
0: ko je temi
1: ko je temi
0: ase yori ibe
1: ase yori ibe
0: ko je temi
1: ko je temi
0: ile
1: ile
0: gboro oluwa
1: gboro oluwa
0: awon isogo
1: awon isogo
0: ti nbe nu re
1: ti nbe nu re
0: ohun adumoni
1: ohun adumoni
0: ti nbe nu re
1: ti nbe nu re
0: ani ko je temi
1: ko je temi
0: in the name of Jesus.
1: Amen.
0: I am adide.
1: Amen.
0: I am adide.
1: Amen.
0: I am adide.
1: Amen.
0: A gbadura fa wa kobila na. Gbogbo eyin akobi te ba gbo mi, a so tele leleyi. Mo so tele. Eh, o ni diru.
1: Amen.
0: Ah, o ni diru.
1: Amen.
0: Ah, o ni diru.
1: Amen.
0: O ni diru.
1: Amen.
0: O ni diru.
1: Amen.
0: Gbogbo eyin t'Olorun fi se ori. O ni pada diru.
1: Amen.
0: Eyin ten lo down la yin lowo eh eyin ten lo down la yin lowo loruko Jesu o ni fola pitan
1: amen
0: o ni fi ogo pitan
1: amen
0: o ni pa eta san
1: amen
0: mami omo radide
1: amen
0: omo radide
1: amen
0: omo radide
1: amen
0: omo radide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: awon yen ma ni testimony be ni awon yen ni testimony mo gba to bere kan oni oyun odidi odun meje ah awon oko lalubarika oko e de duro ti oko lalubarika ni o duro ti e gba mi sa oyun odun meje ororo ha to ba wale ngba ah mi ni soju be lo ororo ti mo fa awon eyan yi ki se lasan o ati fa awon eni ororo kan ah to fun won ni kan toku to ba wa wa ko se di woli le se mo so tele aye ready de
1: amen
0: aye ready de
1: amen
0: oyun odun meje ororo egbon to wi
2: mo dupe fun olorun sebi oba fun ore lala to se nu aye mi
3: adupe
2: esu gogun ota gogun awon ti mo fe so
3: awon ko yin duro ti yin
2: olorun olorun duro ti ba ko mi de duro ti mi
3: ate wo foko e kan mo so kan
2: mo dupe gidigidi tori won fe fi ota mi pa ya mi lekun
3: irona pa
2: won ti fe fi omo na pa mi lekun
3: irona pa
2: nitori pe ìgbà tí mo ti wọnú ìjọ ṣe bí ọba yìí lọ ti sọ pé ṣe bí ó kúrò nínú ìjọ aláṣọ funfun wa lọ sí ṣe bí ọba ẹ mọ ní kò sí ibi tádùúrà ò ti ń gbà torí tẹlẹ mi máa ń sọ pé mi lè lọ sínú ìjọ aláṣọ ara pé mi ò rí ogun náà tó lè gbé mi wọnú ìjọ aláṣọ ara ṣùgbọ́n sà ogun dé lóòótọ́ ó dé gidi ó ní ohun tó gbé mi wá sínú ìjọ ṣùgbọ́n mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba ó bá mi ṣe kí ló bá mi ṣe ogun náà ní àṣewọlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àtìlẹyìn rẹ̀ lórí ayé mi àwọn èèyàn kọ́kọ́ ń gbà tájọ dábìlẹ̀ tó bá rí mi inú mi máa ga mọ́mì mi á máa ké má ní kí ló dé ìyá jẹ̀bù a ní kí ló dé a ní ìyá sámi bó ṣe rí yìí oyún mi mo ní ẹ fi mí lẹ̀ bí olúwa tí ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ pẹ̀lú èmi kì yóò kú kankan bí kò ṣe yíyẹ oyún ìkejì ni mo gbé débi fódìdí ọdún méjì lọ́rọ̀ òróró wa mo rọ òróró yẹn lóòótọ́ wọ́n jí òróró yẹn ní káàpù nínú ọ̀pẹ́ pásọ̀ mi ò lè sọ fún mo ní dádì kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní mọ́ mi samuel wọ́n fẹ́ ra mi mo ní rárá o ẹ gbọ́dọ̀ sọ fún mo tún ra òróró mi wọ́n dẹ̀ ṣe wọ́n gbàdúrà sí fún mi bẹ̀rẹ̀ sí ní lo òróró yẹn láti ìgbà yẹn inú mi balẹ̀ ṣùgbọ́n tá a máa ń sọ fún mi pé a ní pé ìwọ kẹ̀ ó ní pàdọ́ta ọdún mo dẹ̀ ń sọ fún ọlọ́run ṣe bí ọba mo tún bá pé lóòtítọ́ àti lódodo ló pé ṣe bí ọba ìyẹn mustapha tó bá pé lóòtítọ́ ló pé wọ́n àádọ́ta ọdún yìí màá ṣe sí rere ni màá tún ṣe jù bẹ́ẹ̀ lọ màá pé 120 years lórí ilàlàyè kì í ṣe ní abúdú mo sọ fún ẹ̀mí yẹn bẹ́ẹ̀ ó ní àwọn bá ń ṣe àyèdíyàn mọ́ ní bẹ́ẹ̀ ni mo ní mo dúró lórí kristo àpáta ilẹ̀ mìíràn mo dúpẹ́ wọ ọlọ́run ọba tó gba gbogbo ògo nígbà tọmọ mi tún wọlé sí skul wọn tún fi ọ̀tá mi wọn tún fi dà mí láàmú wọn fi tọkọ mi wọn fi ìwà lákàlàkà mo tó bá tó àsìkò ọlọ́run ṣe kìnnà jẹ̀ra rẹ̀ ọlọ́run dẹ̀ jẹ̀ra rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó darapọ̀ mọ́ mi kò fi mí pa ìyá mi lẹ́kún kò dẹ̀ fi ọmọ pa mí lẹ́kún kò jẹ́ kó ṣe sí òsì ìyá mi
3: wípé
2: aleluya.
3: Ọdún mélòó lẹ pé kí ni yẹn? Oyún ọdún mélòó?
2: 7 years.
3: Ọlọ́dẹ gbà ọ lọ́wọ́.
2: Nínú oṣù kanta ṣe wẹ́dì tó kọ́kọ́ ṣe ń bí nínú ọ̀sẹ̀ wẹ́dì yẹn àwa kó àyà fẹ́ ṣe ṣọ́ọ̀rù níjọ wẹ́nẹ̀sì ọ̀sẹ̀ yẹn gé aṣọ lórí tébù ni mo kàn gbọ́ pà lára mi ni mo ní kí ló dé tọwọ́ àti ẹsẹ̀ mi ò lè mí mo wá ṣe báyìí mi ò lè sọ̀rọ̀ mo ṣáà ń gas mo ṣáà ríbi ní wọn pé olórúkọ jésù ọlọ́run ṣe bí ọba ó yáwó mi sàn ẹsẹ̀ mi ṣáà lè wọ́n á fi ẹsẹ̀ sun tébù yẹn mo wá wọnú yàrá lọ ọmọ mi tó wà nù yàrá mo kàn gbá nípa ọmọ yìí kò ṣe báyìí tẹ́pá rí mi àgùn tó pọ̀ lára mi dájú ó lè kú dúrọ̀mù kan gbogbo aṣọ bẹẹdì tuntun bẹẹdì tuntun ọmọ yẹn ṣàṣàrò ń pe dáàdì ẹ dáàdì come and see your wife come and see my mom yẹn ó ṣàdá ọkọ mi ṣàdé yẹn náà tún ìjọ yẹn olóhùn sọ ẹgbẹ́ àwọn sọ fáwọn pé káwọn máa lọ síbi iṣẹ́ èmi ti ẹni dáàdì ẹ lọ síbi iṣẹ́ ó ní rárá wọ́n wá wà nílé a lọ ajáde a wọlé ara kí lè ń wà ẹ máa lọ ibiṣẹ́ ó ní rárá títí mo ṣàdúpẹ́ lọ́wọ́ lọ tó yẹ pé ó tún di friday ta fẹ́ ṣe ìṣọ́ọ̀rù níbi àwọn kọ̀ọ̀kan tó rí mi kíní yẹn tún mú mi mo tẹ́ni sínú báríkèjì kó àyà bẹ́ẹ̀ ìlẹ́kùn yẹn bò mí tó yẹ pé ìyá yìí ó ní mọ́ mi sábẹ̀ kí ló dé mo ní kò sí mo ní mo ti gba ìwòsàn mo ní irọ́ lọ́tà pa mo ní ewé ṣe làágùn mo ní mi ò làágùn mo tó bá pẹ́ bá rí mi jọ wednesday yìí ogún tó ń jáde lára mo kú drum wọ́n wá ní àkọ́tẹ̀ pé ọkọ̀ wádé ẹ̀jẹ̀ máa lọ lé mo ní ìṣọ̀rẹ́ àjọ máa ṣe mi mo ní kò sí kankan tó máa ṣe mi.
3: tabaneka kari olúwa.
0: ẹ tẹ́wọ́ síbi wàhálẹ́rìí wàhálẹ́rìí wàhálẹ́rìí oyún ọdún méje ní ìgádọ̀ ọjọ́ yẹn wá rí pé ẹ̀rí bẹ́ẹ̀ méjì ló wà lọ́la màá tó lọ́kàn bẹ̀ ọgbọ́n tó ṣẹlẹ̀ ìṣó ẹ̀jẹ̀ ọdún méje ọdún méjìlá ń bẹ bíbélì ìṣe tí a sọ jésù ló fọwọ́ kàn ìbá pàdé pẹ̀lú wòlíì ó ṣe pàtàkì sọ́rí mò ń retí aago mẹ́rin lónìí ó máa ní agbára sà gbogbo tí ń jẹ́ tọlọ́run wà ní tẹsítímọ́nì kò sí ẹ̀dáyàn tó wà láyé tí ò ní ọjọ́ tá a kọ tí yóò ní ẹ̀rí ẹ̀ bóyá ọdún lakọ ẹ̀rí tiẹ̀ sí ó gbọ́dọ̀ míì sí ẹ no ó gbọ́dọ̀ míì sí ẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó bá wà lábújá farabalẹ̀ ọkọ̀ ń bẹ tó ń gbé àwọn èèyàn wá sí pápá ìsọjí lọ́fẹ̀ẹ́ lágbára ọlọ́run tó bá ń bọ̀ láti buhari wọ́n máa gbé ẹ mọ́kàn yín dẹ̀ máa gba dúzè a máa bọ̀ wá sí parade ground ní pápá ìsọjí to ba wa ni suleja oko wa suleja agba mandala a jade si suba a ma bo si parade ground ne papa isoji lati masaka maraba nyanya oko ma gba be wa si parade ground number 4 oko ma gba ma gba lati bewalada agba giri suka agba lugbe a ma bo si parade ground so one duo de o loruko jesu o ma ra anugba
1: amen
0: oko karun lati pape ni o ti gbera a de ma bo direct wa si papa isoji loruko jesu wa ra anugba
1: amen
0: area 10 lati dane isoji o ni agbara gbogbo awon omo olorun ti a ba fe ba boss rin ago meta ni gbogbo awon bosses ma wa ni ibi tan ti ma gbera ago meta bo na ma gbera nbe eje ka ite pade nbe loruko jesu wa ra anugba
1: amen
0: egbo awon bus stop ti awon oko yo ti ma gbera lati suleja bus stop kwamba primary school then general hospital junction ni suleja transformer ibe na ti ma gbera then madala police station wa dunbe ati ni madala mobile filling station ni junction ni suba by Zenith Bank wa dunbe ati day under bridge then ni babalada bus stop wa doni wa sobia park then park road junction and giri junction wa doni soka bridge lugbe by police cyborg lugbe car wash lugbe bridge then shop right wa dunbe chika bridge ati Karima ni Giri then lati Maraba Assis Masaka by Masalachi Junction New Yanya Junction Ado Junction One Man Village Junction by Shopping Center Aso Junction Sap Corner Abacha Road Junction Mopo Checkpoint Junction and Nyanya by MPC Main Bus Stop at Buari Usafa Junction Duse by traffic light, Duse Magarata Junction, Sokale Junction, and Duse Fourth Gate. Area 10, that is Dane Soji, Oni Agbara. So there, wara wa yiko olorun, ti wa kofa mima, ti ne mima jo, ni nuwa, hey, kai, a wato wambe, ni wan le so, a usa ni gani ya viji, iro reka o toa fujuba, I wana agbara debe, koni iriri, isi agbara, mo so tele aye ready day
1: amen
0: area 10 ne pade wa old parade ground behind radio house at the junction of international conference center adjacent army headquarters mo so tele anibolu wa tin beti emi e wa ni wajo olu ate bedo wa leri la
1: amen
0: awon tan ni eri po awon tan ni eri won po egbo eleyi sa Kenya ma kole odokemi odoke mo ma so pe to ba tin kole fodun meta to yori e lo bere ile ebe kankan bebe gbogbo e te kole apopati buye pele e mo bo mo je kan nkan da duro abi o ko ile tan na igba to kodele nkan lo dede buye pele e mo bo e kankan be labe orile yen ile to ko to ri ko o de gbiye ju e o ri ko buye pebe mo bo wa papa isoji o ma ni agbara sa mo so tele aye re adide in the name of Jesus won ko ile fun odidi odun mejo won de pari e aya fi igba tan ri eja gbo
4: emi na ti le ri o omo ojo yin lori afefe ni o mo de ma lo si program gbogbo ni korodu oruko mi ni kafayatu lukotu Daddy Muleri, eri mi lo ba eri mi po eri mi lo ba oni ile kan ti mo fe ka oni ile kan ti mo koku mo ko ile yen lati bi 8 years mo ti ko ile yen ti mi ri ko pari bi ki ma ko ko ma dele ntedi ko ma yanu ni bi ki ma ko dele ntedi ko ma yanu ni bi e meta ni ile yen ti yanu ni sugbon ya 2001 oni mo join ni program sibi oba sugbon lati gba ti mo ti join ni o ta gbogun sugbon mo leri olorun gba gbogbo ko mo da gbogbo pada fo ba to da mi angel se bi oba o nsisi anu nsisi ara lona ti mi o fokan si mo wo pe gbawo ni mo fe ko gbawo ni mo fe pari e ona wo mo fe gbe gba tori ko si supporter sugbon daddy gba ta anu ifohun anu ima fohun go daddy ngba to ya mo ba ri ile na ta onile kan afri plot mo kole ni lati bi 8 years ni ri ko pari mo sha wa baya fun lati join lati bi 3 years ni ri baya sugbon gba to ma di osu yin osu bede yin awa mo lo si lo fa pe gbogbo bo se ni ka ta woli lo re mo ta woli lo re gbogbo gbogbo nton ni pe ka se mo pada wale gba ti mo pada wale lati lo fa pe oju bi ose kasa ni bi ose meji sigba nsa o ba ri ile yen ta sugbon ya lenu to ji mo je fun mi ni pe inu ojo la wa te pa awon elomi ma so pa awon o le lo ra le inu mi sugbon anu fo won o dadi ora e ma so nkan kan fun wa pe ki a lo gba ki account wa lo gba owo ti ko lo ka account wa lo gba owo ti o gba re ko mi account ni o gba 1.5 ri laye ko gba ri account ni gba o oragi mo ra gbugbu e o je ti kokko sanwo bi die die si letele dadi emi na ti leri o mo ti meri mi wa bayi o mo ti kan ile yin ko lo nto oba mi pari e angel se bi oba ko lo ba mi pari e ko fi ki ile na le mi lowo eri mi akoko niyan igba te tun ni lo shun bi ka tun san 7000 naira mo ba tun san 7000 naira yen ni on di one yen gangan ni mo san 7000 ni mo fi bere gbogbo nkan ti mo tun fe pe gbogbo re to tun wa nu osu keje ki n tun gba gba to ṣadura be dadi ọkọ mi maa n fun mi lowo pẹpẹpẹ ọbọ ko fun mi ni 200,000 naira kaashi ri ni 200 kaashi ọkọ mi fun mi ni 200,000 naira kaashi ọmọ mi naa fun mi lowo wa ni ẹri eleyi o ṣe pamọra mo gbọdọ sọ ẹri mi niyan o ẹ ṣe mo dúpẹ o dadi ẹ ṣe iṣẹ́ ìránṣẹ́ yẹn a máa tẹ̀síwájú ilé ológo tẹ́ ń kó wa lọ a fi ṣèyí jẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o.
0: Ee àṣẹ tẹnu mi jáde ayé rẹ dìde
1: ààbẹ̀
0: ayé rẹ dìde
1: ààbẹ̀
0: ayé rẹ dìde
1: ààbẹ̀
0: ayé rẹ dìde
1: ààbẹ̀
0: in the name of Jesus
1: amen.
0: Mi ò ní Thursday báyìí ìpàdé ńlá máa ń wà ní àwọn churches wa tó wà ní ìlú Èkó lágbára Ọlọ́run. Tó o bá wà lẹ́kọ̀ọ́ make sure pé ìwọ náà lọ gbàdúrà àdúrà ló ń gbà agbára òkè gbà mú yẹpẹ dání wọn máa fi òróró sínú ẹ gbogbo àwọn èèyàn pátá ni wọn nílò kí wọn bá ilẹ̀ sọ̀rọ̀ ìpàdé ní agbára o mo ti sọ fún atẹ́lẹ̀ pé ọjọ́ mẹ́rìnlá gbáko láàfin gbàdúrà yẹn wọn di sunday ká tó parí ẹ láago mẹ́jọ ní àṣálẹ́ àátò pàdé lórúkọ jésù wàrà àlúgbà mọ̀mọ́ yẹn o sọ rẹ 7000 tó rẹ kè wọlé bẹ́ẹ̀ ni bó ṣe mọ nínú yẹn táwọn èèyàn ní testimony gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tẹ máa support program yìí lónìí lórúkọ jésù àwọn bùkún fún ayé rẹ ayé rẹ àtẹ̀síwájú ayé rẹ àtẹ̀síwájú òun máa tẹ̀síwájú
1: òun
0: máa tẹ̀síwájú in the name of Jesus sọ pé ilẹ̀
1: ilẹ̀
0: ilẹ̀
1: ilẹ̀
0: gbọ́rọ̀ olúwa láti òní lọ lókè pẹ̀ mi ò rí ìnira mọ́ o ọmọ mi ò rí ìnira mọ́ o ọkọ mi ò rí ìnira mọ́ o. Gbogbo ẹ̀yàn ọlọ́run tó bá wà lábújá ìbàjẹ́ lúgbé ló wà ó wà ní wúsẹ́ pàpẹ́ dúsẹ́ ṣùgbà buhari kùbùà area 1 area 2 area 3 maraba yanyan busiri bẹ́gà sulẹja nasarawa ó wà ní babalada abikarimu deidei mùúretí ẹ èyí tó bá ná ẹ jẹun náà ẹ má bọ̀ wá a fẹ́ gbàdúà jájọ́ pàdé àdúà ló ń gbà agbára òkè gbà lórúkọ jésù ayé rẹ̀ á dìde
1: amen.
0: Oh, ayé rẹ̀ máa dìde
1: amen.
0: Ó máa dìde
1: amen.
0: In the name of Jesus
1: amen.
0: Gbogbo ọlọ́jọ́ bí òní wedding anniversary mo bless ọjọ́ yín àti ìgbéyàwó yín jẹ́ kí ìbùkún ọlọ́run àti àánú rẹ̀ kwa na ye yin kwa wo gbe yawo yin in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: bo ra jade
1: amen
0: happy birthday and happy wedding anniversary loru ko Jesus wa ra anu gba
1: amen
0: awon celebrant o wa nbi Deborah mama happy birthday to you loru ko Jesus wa ra anu gba
1: amen
0: mo ni wa ra anu gba
1: amen
0: mo ni wa ra anu gba
1: amen
0: mo ni wa ra anu gba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: oro le o da yo
1: amen
0: wa de se bi oba
1: amen.

ọ̀rọ̀ tó ń gbé mi lọ́kàn láàárọ̀ ẹ̀ máa sọ. Àwọn ohun tọ́lọ́run ọba mi ní túmú wá fún wa lóòrọ̀ tò ní máa wí fáyé o. Ọ̀rọ̀ tó ń gbé mi lọ́kàn náà ni wípé ọ̀rọ̀ tó kàn yín tó kàn mí. Ọ̀rọ̀ tó yẹ ká ṣàkíyèsí ẹ̀. Àdàbà lùkélùké lélé látẹnu Chief Commander Ebenezer Obi Fabi. Àmọ̀ràn wo ni wọ́n ń gbà ẹ́? Àmọ̀ràn wo ni wọ́n náà ń gbà yàn? Irú àmọ̀ràn wo làwọn èèyàn ń gbà ọ́? Irú àmọ̀ràn wo ni wọ́n

àwọn ẹ̀dá kan wà agbaninímọ̀ràn ni wọ́n fẹ́ràn kan gbà yàn mọ̀ràn ṣùgbọ́n àwọn ìmọ̀ràn tó ń gbà ọ́ ṣé ohun tó dáa ni àbí tí ò dáa àwọn ìmọ̀ràn kan wà tó jẹ́ wípé bí èèyàn bá gbà yàn nímọ̀ràn náà ìrìn àjò èèyàn ó sì dàrú àwọn agbaninímọ̀ràn pọ̀ nínú ayé irú àmọ̀ràn wo ni wọ́n ń gbà wọ́ ìwọ gan fúnra rẹ àwọn tó ń wá mọ̀ràn wá sọ́dọ̀ rẹ irú àmọ̀ràn wo ló ń gbà wọ́n o lè ká ní méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iye èèyàn tó ti gbà lámọ̀ràn táyé wọn ti dojúrú ọ̀nà àbáyọ náà wá wá sọ́dọ̀ rẹ o ṣùgbọ́n àmọ̀ràn tó gbà wọ́n o ní pé o fi ṣì wọ́n lọ́nà àbíwọ náà ló bá ìrànwọ́ lọ bá èèyàn kan bóyá kó fọ̀nà hàn kó tọ́ sọ́nà kó gbà ẹ́ lámọ̀ràn ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó da gbogbo ẹ̀rú fún ọ lójú ni. mo kí wẹ káàárọ̀ ní gbogbo bikibi tẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ wa láàárọ̀ yìí jordan 105.5 fm èkó tá a wà ní nọmba 12/14 musibau asafa street off agbe road ní ìlú abúlé gbàǹbì.

ẹgá bọ̀ sórí ètò wa ètò yín ètò ọlọ́run ọ̀nà àbáyọ ní ìkànnì alárùbáríkà jordan 105.5 fm tó ní ọjọ́ bọ thursday ọjọ́ kẹrìndínlógún oṣù keje adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ àti àǹfààní àti àánú ẹ̀ ibi ká tún fi wà láyé ká wà láàyè ọ̀nà àbáyọ lètò ètò lọ́nà àbáyọ mo ní wípé àwọn àmọ̀ràn irú àmọ̀ràn wo làwọn èèyàn ń gbà yín irú àmọ̀ràn wo lẹ̀yìn náà ń gbà yàn nípa ká gbani nímọ̀ràn kán gbà wá nímọ̀ràn jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ ohun tí ò yẹ kó sọnù ó ti sọnù ọ̀pọ̀lọpọ̀ tó ń wọ ọ̀nà àbáyọ sí ojútùú ọ̀rọ̀ ayé ẹ̀ mo mà gbé ètò kan lórí jordan fm wọ́n ní sẹ́mínà kan wà ṣé àwọn sẹ́mínà yẹn rí ìṣá ọjọ́ máa lọ bẹ̀ èsì náà máa ní kó mú owó kan wá nìkan má ṣe wò mo ti lo àwọn oríṣiríṣi sẹ́mínà irọ́ náà la bá ń bẹ̀ kò sí òótọ́ kan bẹ̀ ẹ̀bọ̀ wọ́n ní onímọ̀ ẹ̀rọ james adesina ló máa ń kọ́yàn ní sẹ́mínà mi ì lọ tiẹ̀ rí náà ṣùgbọ́n má lọ kó bá di pé mi ò sọ fún ẹ òun náà wá délé áwọ̀ ọ̀gá ẹni yìí náà òun náà máa ń sábà jáde lóòótọ́ ó ti rí bí áńgẹ́lì ẹ̀ kò sì mọ̀ wípé ó fẹ́ ṣe òun lọ́nà nítorí pé ó mọ̀ pé tó o bá ti rọ́nà àbáyọ tí ẹ ó da ju tòun lọ ẹ mọ̀ pé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé gbogbo èrò ọkàn wọn ni wípé kó o má ga jù wọ́n lọ bó ṣe wá ń tọrọ owó lọ́wọ́ wọn inú wọn máa ń dùn sí bí kò dọ́dọ̀ wọn kò ní mo nílò ìrànlọ́wọ́ báyìí wọ́n ní wo màá fún ẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo kọ́kàn máa plé ẹ kọ́ máa gbá ẹ bíi bọ́ọ̀lù oní orí ọ̀dàn wọ́n fẹ́ràn bẹ́ẹ̀ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n wọn fẹ́ kó tó wọn débi pé kó jù wọ́n lọ irú wọn àmọ̀ràn owó ló rò pé wọ́n máa gbà ọ́ ẹni tí ò fẹ́ fẹ́re ẹni tí ò fẹ́ lọ síwájú irú àmọ̀ràn owó ló rò pé ó máa gbà ẹ́ àmọ̀ràn pé kó o ṣìnà náà ni kò ní kàkà kó fọ̀nà àbáyọ hàn yóò ṣe ọ́ lọ́nà ni ṣùgbọ́n ọ̀nà tí ó gbé kalẹ̀ ìwọ gan fẹ́ tẹ̀lé gbogbo ohun tó bá sọ àmọ̀ràn a máa ṣe ìpalára fún èèyàn bẹ́ẹ̀ àmọ̀ràn míì náà ni wọ́n gbẹlòmíì tọ́rọ̀ rẹ̀ fi rújú o àmọ̀ràn náà gbẹlòmíì tí gbogbo ẹ̀ fi dùn ṣùgbọ́n irú àmọ̀ràn wo náà ń gbà ẹ́ irú àmọ̀ràn wo nìwọ náà ń gbà yàn ṣàmọ̀ràn eléyìí tí yóò mú ìlọsíwájú bá yín ni àbí èyí tó máa fa ìfàsẹ́yìn bá ọ̀rọ̀ ayé èèyàn ẹ bá ronú sí ń bẹ̀ wọ̀n.

0: báyé ń tẹ̀síwájú lórí ètò ọ̀nà àbáyọ láàárọ̀ yìí tó ní ọjọ́bọ Thursday ọjọ́ kẹrìndínlógún oṣù keje. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àdẹ́dá ṣẹ̀dá tó fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí i. Gbogbo ohun tí mò ń bá wa sọ náà ni wípé ṣọ́mọ̀ràn gbà ìwọ náà ṣọ́ọ̀yàn gbà nímọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ràn tí wọ́n ti gbà yín sẹ́yìn ó ṣeéṣe kó jòun gan ló fa okùnfà ibi tẹ́ wà ẹ bá ti jù báun lọ ṣùgbọ́n ẹ wo àwọn tó ń gbà yín mọ̀ràn wọ́n náà ní máa dáṣọ fún ni tọrùn ẹ̀ làákọ́ wò àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ ṣe wí inú ẹni máa dáṣọ fún ni tọrùn ẹ̀ làákọ́ wò ẹni máa gbani nímọ̀ràn ẹ kọ́kọ́ wo bi tí ìgbé ayé ẹ wà ṣóun gan ń tẹ̀ síwájú ṣé àwọn àmọ̀ràn tó ń fún yín yẹn ṣé àmọ̀ràn tó máa mú yín lọ síbi gíga ni ẹ bìra yín léèrè ẹ kọ́kọ́ wo ẹni tẹ́ ẹ fẹ́ lọ gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ wọ́n ní kì í ṣe gbogbo àgbàlagbà tó dàgbà náà ni wọ́n dàgbà pẹ̀lú ọgbọ́n o kì í ṣe gbogbo ọmọdé náà ni wọ́n kú lórí ọmọdé mi à sọ̀rọ̀ àgbàlagbà mi à máa wá káàkiri ni o torí pé òye wọn ń tà lọ́jà ọgbọ́n wọn ń tà lọ́jà ìmọ̀ wọn ń tà lọ́jà ẹni tọ́lọ́run bá ti fún ó fún ni o ṣùgbọ́n ṣọ́ àwọn èèyàn gba àmọ̀ràn lọ́wọ́ wọn kókó ọ̀rọ̀ tèmi nìyẹn o láàárọ̀ yìí ṣọ́ àwọn èèyàn gba àmọ̀ràn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ìwọ gan fúnra rẹ ṣọ́ èèyàn gbà lámọ̀ràn ẹlòmíì ó gbà á lámọ̀ràn lóòótọ́ àmọ̀ràn tó dá alẹ́ gbà á ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí lẹ padà fi san fúnra yín ẹ jẹ́ ṣọ́ àmọ̀ràn gbà ìyẹn gangan ní ọ̀rọ̀ eléyìí tí mo mú wá fún wa láàárọ̀ yìí tí n bá lọ sókè tí bá padà dé onímọ̀ràn james adésínà wọn ti wà níkàlẹ̀ a nílò láti gbara wa lákòókò torí gbogbo ohun tá a kó wá sórí ètò lónìí gbogbo ẹ̀ náà la gbúdọ̀ tú palẹ̀ torí pé yóò jẹ yín láǹfààní torí àárọ̀ yìí ọ̀nà àbáyọ náà là ń wá ojútùú sí fún gbogbo ara wa o mo dẹ̀ mọ̀ wípé láìpẹ́ láì jìnà a rẹ̀ rìn ayọ̀ kọ́dùn tó parí àtẹ̀mí àtẹ̀yìn a kìra wa pé a mà kú oríire o ẹ jẹ́ lọ sókè náà kí n padà bọ̀ ká wá lọ darapọ̀ mọ́ onímọ̀ james adésínà lórí ètò ọ̀nà àbáyọ lórí ìkànnì jordan 105.5 fm mc rawọ̀ mú bọ̀.
1: This is Jordan 105.5.
2: Station with a voice for entrepreneurs.

0: ye ona abayo abi lori nkan bayi eha yo si lo wa video mc rawo kan lori lori internet boya lori tiktok ni nibi to tin se program ni jordan fm eha yo wa tun se yo se yo create image mc rawo agbelogo jordan jade yo se gbogbo nkan to ba ye ko se yo si se be ra so pe ko se iyen lo iyen na awon loyinbo n pe ni prompt engineering o wa ninu course ti course to wa ni abe ai technology londa ai technology won lati ko prompt engineering prompt engineering ni ke ya ma ki keyan ko bi won se nso ede kan keyan ko bi won se ba yan soro iyen ta le pe ni communication ma se communicate pelu ai awon nkan te bere lowo e be se bere ti o fi fun ni down ohun ni prompt engineering yen tori o ni own edebo edeyibo ohun na fi ko ohun na fi develop ai edebo ni o na fi ko lakoko leyin gba ton ko ai ni edeyibo ohun ni won wa tun ko no ni translation to je pe o le ayipada ede to je pe o le translate lati ebo si ede yoruba in fact te ba gbo yoruba daada te mo yoruba e te le fi awon ami yen si te ba type we sinu ai a fun yin nkan te ba fe ni o ai na ti gbo yoruba daada o gbo ibo o gbo di awusa o gbo fulani o gbo fufude ko si ede na ti ai o ti gbo o le segun na ṣugbọn o gbọdọ jẹ gbọdọ ṣe mistake ninu
1: ede yẹ
0: nkan te fẹ tẹ yẹ ba fẹ sọ yoruba e sọ yoruba gidi yoruba to yẹ pe o ni gbogbo ami lori
1: iṣẹ midemide
0: ohun le ma kọlẹ o to ma fi ye dada to ba de jẹ pe ebo ni e so ebo ṣugbọn o rọrun fun te ba ṣe mistake ninu ebo te ba type o ṣeṣe ko fi oye gbe tori nkan ti a n pe ni artificial intelligence o tumọ si wipe nkan to seese to nkan to ni to fe le ni ogbon ju eyan lo nkan to fe le ni ogbon ju eyan lo ti awe eyan fi owo wa da eyan ma da nkan ti o gbon ju eyan lo ai o dabi po ti gbon ju gbogbo wa lo tori ko si nkan ti o le seda na ko si nkan ti o le je ko come into space ba be so fun pe wo e fe wo ẹfẹ ko ṣe video lori awọn to ti wa laye bi 2000 years ago bawo ni wọn ṣe n mura ni 2000 years ago ko lọ si 2000 years ago tọ́wọ́ ti bi baba baba laye pe ko lọ sibẹ ko wa ṣe ko ṣe aworan bi aye ṣe ri nigba yẹ ati awọn eyan to n gbe le aye boyi awọn eyan ti wa nle aye àwọn ẹranko wo ló ń gbé lé ayé ní 2000 years ago kó lọ ṣẹ̀dá ẹ̀ fún yín tó bá ti wá ṣẹ̀dá ẹ̀ kó fi ṣe documentary irú nǹkan báyẹ ó lè go viral
1: tó máa
0: di owó tẹ máa sọ di owó lórí owó yẹ òun la wá ń pè ní monetization ǹjẹ́ jẹ́ mọ̀ pé tẹ bá lọ create page lórí facebook tẹ create page lórí facebook tẹ kàn fún lórúkọ tó bá wù yín tẹ wá make sure pé ẹ ní àwọn èèyàn tó ń fọ́lò yín lẹ́yìn ìgbà tó bá ń fọ́lò yín tán ẹ wá ń ju àwọn ai videos tẹ mọ̀ pé eléyìí ó likely kó máa go viral ẹ wá ń jù ẹ ń jù sórí ẹ tó bá yá àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní máa fọ́lò yín wọ́n mọ̀ like rẹ̀ tó bá dé stage kan tí page yín bá ti ní followers àti engagement dáadáa àwọn tó fẹ́ polówó ọjà wọn lé iṣẹ́ wọn ó bẹ̀rẹ̀ sí ní máa fun yin ni advert wọn a fun yin ni advert ẹ ma charge wọn ẹ lè ní paper post o ẹ fẹ mọ charge ₦10,000 fún post ẹyọ kan ẹ fẹ ma charge ₦50,000 fún post ẹyọ kan.
1: Wọ́n tẹ̀tún lè fún wọn ní endorsement náà true ẹ̀ pé ẹja ṣe báyìí àwọn èèyàn ojú òpó ti ń ṣẹ́jú àwọn èèyàn ní ìbéèrè tán fẹ́ béèrè lọ́wọ́ yín máa ṣojú òpó sílẹ̀ ẹ ti láǹfààní láti béèrè lọ́wọ́ onímọ̀ James Adesina lórí èyí tí à ń bá bọ̀ lórí ètò ọ̀nà àbáyọ láàárọ̀ yìí nọ́mbà yẹn náà kò yí padà ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ tẹ̀yìn gbọ́ ẹ kọ́lẹ̀ 09063352 09060003352 tẹ́ ẹ bá ti pè wá kẹ́ yí rédíò yín lọlẹ̀ ìbéèrè yín sì rèé kẹ́ jẹ́ kó jẹ́ lónìí ṣókí à ń bọ̀.

0: ti wa gbọ
1: se gbọ ba npa so ti ni ke sumo bi ke wa gbọ o ya 09063352 tabi 07051697912 07051697912 etule te atejise sori whatsapp wa na 08072214389 ete atejise sibe ohun te ba fe bi onimero James Adishina laaro yi anfani wa lati da yin lohun lori awon ohun ti a n babo ba se le se AI video re te ma fi yin owo goboy goboy lori ero ayelujara onimero James Adishina so wi pe ta ba se n fi soju opo Facebook ta n fi sori TikTok ta n fi sori YouTube ẹni dáwọn èèyàn bá ṣe ń wò ó sí lówó ṣe máa pọ̀ sí.
2: Bẹ́ẹ̀ ni bọ́ bá ṣe ń wò ó sí ẹ̀yẹ bọ́ bá ṣe ń engage ẹ̀ sí bẹ́ẹ̀ náà láàmì chance láti fi rí owó. Yọ́ lè rówó through partnership yẹn advertisement partnership àwọn tí wọ́n fẹ́ ṣe ìpolówó wọ́n contact yín wọ́n sì fún yín lówó tẹ́ fi bá wọn polo. Ẹ lè sọ pé per post ẹ fẹ́ máa gba 20,000 ẹ lè ní per post ẹ fẹ́ máa gba 50,000 naira àwọn kan ń gba owó tó tó 200,000 naira per post pé wọ́n bá yín post advert yín o 200k ni wọ́n gbà àwọn kan ń gba 500,000 irú àwọn tó ń ní millions of followers yẹ owó tó máa ń gbà per post ó máa ń pọ̀ gan ìyẹn nìkan wá kọ́ o. Ti ẹ bá ti ní followers dáadáa táwọn videos yìí ti go viral lórí social media bóyá bíi Facebook báyẹ ẹ lè wá activate monetization wọ́n mọ̀ fi ìpolówó sí orí àwọn videos yìí wọ́n má ṣe ń fi ìpolówó sí nǹkan tí mo sọ yóò wà nù àwọn nǹkan tí very dark man the very dark man tó ṣe tí ó fi rí owó very dark man ó máa rí owó tó ń tó bóyá $50,000 lóṣù a máa rí tó bẹ́ẹ̀ lóṣù torí ó ní engagement gidi gan ó sì máa ń ìpolówó máa ń wà lórí àwọn videos tó máa ń ṣe torí ẹ̀ ni àwọn nǹkan tó fi máa ń dá sí gbogbo ọ̀rọ̀ nìyẹn torí tí ò bá ti dá sọ̀rọ̀ tí ò bá ti ṣe gbéborùn kò ní rí owó torí engagement yẹ tó bá ti gbé nǹkan tó bá bóyá nǹkan kan ṣẹlẹ̀ tó bá ti gbé tó ti sáré ṣe fídíò tó wá upload ẹ tí àwọn èèyàn bá ti engage ẹ òun ni ó fi rí owó èyí jẹ́ ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ fi rí owó ní sáà tá a wà yìí kò wá sẹ́ni tí ò lè ṣe kò sẹ́ni tí ò lè ṣe nǹkan tí mo sọ yìí tí ẹ bá ti ní smartphone tẹ bá ní internet tí ẹ fi mọ ṣe kò wá kí n ṣe smartphone nìkan àwọn softwares kan wà tó jẹ́ pé ẹ tún nílò fún àpẹẹrẹ ẹ nílò capcut ti premium version tẹ bá ní ó máa jẹ́ kó rọrùn fún yín láti cut and paste àwọn nǹkan tí ẹ fẹ́ mọ post torí AI àwọn AI kan wà tó jẹ́ pé
1: ó ti já orí
2: àwọn AI kan wà tó jẹ́ pé wọ́n lè ṣẹ̀dá gbogbo nǹkan wọ́n ṣẹ̀dá wọ́n wà á tún edit wọ́n tún join ẹ̀ papọ̀ ìyẹn náà tún wà orúkọ AI ni wọ́n ń pè ní Nvidia Nvidia AI ni wọ́n ń pe orúkọ rẹ̀ a ṣe ó máa ṣẹ̀dá àwọn nǹkan tẹ́ ẹ bá kọ yóò sọ yóò lọ wá àwọn àwòrán yóò jó papọ̀ á jẹ́ original a wá ṣe editing rẹ̀ tí kò bá tún tẹ́yìn lọ́rùn ẹ̀ tún sọ ó yá wo Nvidia ibi Sintu yìí ó yá yọ kúrò fi àwòrán báyìí sí fele òun ló máa ṣe gbogbo ẹ̀ fún yín ó ní agbára àti ṣe àti produce video àti edit rẹ̀ ṣùgbọ́n àwọn tí ò ní agbára láti ṣe gbogbo yẹn ẹ ṣe manually ni o ẹ kọ́kọ́ fi ọ̀rọ̀ ẹ fi ṣẹ̀dá àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ wàá lo capcut láti fi join wọn papọ̀ ẹ fi so wọn papọ̀ mọ́ra wọn tí ó fi di odidi odidi yẹ òun ni ẹ wàá sọ di owó èyí jẹ́ àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà tí wọ́n fi dolówó àwọn míì máa ń recreate video tó ti exist àwọn míì wọ́n máa ṣẹ̀dá fídíò tuntun tó yẹ pé kò exist rí wọ́n máa ṣe ìyẹn jẹ́ mọ̀ pé ẹ lè mọ kan ẹ lè mọ fi AI mọ fi create àwọn ẹranko nínú igbó oríṣiríṣi ẹranko bóyá bí kìnì ń ṣe máa ń ṣe nínú igbó bóyá bí kìnì ń ṣe máa ń pa ẹranko nínú igbó àbí bí erin àbí bí ẹfọn ẹ lè mọ ṣe ó lè jẹ́ pé nǹkan tẹ́yìn fẹ́ mọ ṣe animal documentary oun le fe mo se video ni lori lati mo seda bi in real time got an pe ni a realistic AI video realistic AI video AI video to je pe e fe le so original ni kini ni sele n to to e ni doubt re yen no pe ni realistic yen wa nu iwe ti mo se e mo se we lori e o ti list gbogbo e iye awon AI to wa nkan ta le fi se e ba se le se mo ti list re ma si to ko wa ni ose pelu ogun olohun
1: na le ti gbe yen o yen ni ibere kan abi meji te fe bi onimero James Additional anfani ti wa nle fun yin ba

wọ́n rò ó pin àbí wọ́n ní wọn náà ò lè lówó ò lè là sọ fún wọn pé àfàìlà ọjọ́bọ́jọ́ bá là wàhálà ń tiẹ̀ bẹ́ẹ̀ nìkan ní jọ́dá 105.5 FM náà pàápàá àbí o orí ètò ọ̀nà àbáyọ náà láṣìwà onímọ̀ràn James Adesina sì wà pẹ̀lú mi mo rí àtẹ̀jíṣẹ́ kan bí onímọ̀ràn James Adesina jẹ́ ń kà sí létí

0: oṣù ọmọ olókùú bẹ́ẹ̀ ni lady evangelist tọpẹ alábí lélẹ̀ lórí ètò ọ̀nà àbáyọ àtẹ̀jíṣẹ́ ń sọ wípé ẹkú iṣẹ́ mc rawọ onímọ̀ẹ̀rọ james adesina akinyin o ẹjọ́ sà ìbéèrè mi ni wípé ok ṣeun láti ìbàfò wọ́n ní àwọn èròjà ìyẹn tools ni wọ́n kọ síbẹ̀ àwọn èròjà táwọn ó lò láti fi máa generate ai video yẹn wọ́n ní ṣàwọn fowó ra ni àbó ní áàpù táwọn ó ti rí.
1: ẹ ṣe àwọn èròjà tí ẹ lò àwọn kan ọ̀fẹ́ ni àwọn kan ẹ fi owó rà á kó tó lè dòdìdí ṣe rí nǹkan tí èèyàn fẹ́ fi dolówó nǹkan téèyàn ó ṣe tí ó fi dolówó àwọn nǹkan kan ni ó fi lẹ̀ o àwọn ẹ fi àwọn nǹkan kan lẹ̀ ẹ ṣe ìrúbọ ìrúbọ tí a bá fẹ́ ṣe ò kì í ṣe èèyàn
0: kì í ṣe pé gbẹbọ lóríta
1: ṣùgbọ́n ṣe rí àwọn pé ẹ fi 5000 ẹ fi ra nǹkan tẹ nílò ẹ fi 10000 ẹ fi ra nǹkan tẹ nílò
0: owó la tẹ fi ń wówó
1: àwọn ìrúbọ àwọn àwọn ẹgbẹ́ kéékèèké tẹ ṣe nìyẹn owó la fi ń wówó ju bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ rẹ̀ ó ṣe pàtàkì ó ṣe é ṣe kó jẹ́ pé màá ní ọjọ́ kan ṣoṣo tí màá fi kọ́ yín lórí bí ẹ ṣe mọ ṣẹ̀dá ai tẹ́ mọ ṣe ai video ọjọ́ kan la fi ṣe ẹ̀kọ́ gbogbo nǹkan tó bá kẹ́ ẹ mọ̀ lẹ́ mọ̀ nípa rẹ̀ màá wá ọjọ́ kan ṣùgbọ́n ní sátidé yìí màá tó kọ́ wa bá a tiẹ̀ ṣe lè bẹ̀rẹ̀ rẹ̀ bá a ṣe lè bẹ̀rẹ̀ rẹ̀ pé a máa bẹ̀rẹ̀ nǹkan a máa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan kan lórí ẹ̀ torí ọ̀nà tá a lè gbà pọ̀ àwọn videos ta le create pọ̀ mo sọ lórí sinimá bá a ṣe lè bẹ̀rẹ̀ sí ní máa ṣe sinimá ti nàìjíríà ti áfíríkà magic ta mọ̀ ṣe
0: tí ó sì dùn tí ó dùn wò
1: tí ó lárinrin tí ó pé ẹ máa ní cast ẹ máa ní gbogbo ẹ̀ director máa wà ai náà ló máa ṣe cast òun náà ló máa ṣe director òun ló máa handle sound ló máa handle gbogbo ẹ̀ ti ni pé kẹ̀kan ṣẹ̀dá ẹ̀ bíi pé kéèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́rẹ̀ sọ yẹ kó dẹ̀ wà into reality kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ bẹ́ẹ̀ náà ni ai ṣe ń ṣe gbogbo ẹ̀ náà ni ẹ láǹfààní àti kọ́ àwọn nǹkan tí mo tún mo wá sórí ètò lénìí mo tún ti gbá research lórí àwọn microtax àwọn microtax work tẹ́ mọ̀ ṣe ẹ̀yin tá a bá wọn pé kí ni mo tiẹ̀ lè ṣe láti ẹ̀ tí mo rówó nísinsìn iṣẹ́ wo lè ṣe
0: owó yàjóyàjó
1: lórí ẹ̀rọ ayélujára tí kò tiẹ̀ ní ná mi lówó rẹpẹtẹ ọ̀kan nínú àwọn wẹ́bsáìtì tí mo ti gbá research lé lórí tó ń sanwó yàjóyàjó ní nàìjíríà níbí báyìí tó ń sanwó yàjóyàjó òun ni taxpay yìí ẹ kàn mọ complete tax lójoojúmọ́ ni ẹ̀rẹ̀ bá ṣe ń complete tax ten send a proof bóyá mo ti complete tax yìí o bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ fún yín lówó tẹ́ sì mọ̀ gba owó yẹ sínú àkáǹtì yín kò tí ì pẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n sì ń san owó wọ́n sọ at least ẹ mọ̀ rí owó ẹ mọ̀ rówó ní ojoojúmọ́ tí ẹ bá lọ register sórí taxpay yìí àwọn website kan náà tún wà báyẹn náà tí mo tún ti gbá research ní ọ̀sẹ̀ tó lọ yìí tí ẹ lè ṣe tó jẹ́ àwọn microtax tí ó mọ̀ fún yín lówó tí ẹ̀yin náà di ẹni tí ó mọ̀ rí owó lójoojúmọ́ ṣe rí bí ayé bí nǹkan ṣe ń lọ báyìí ẹ rí bójú ṣe ń rọ̀ lójoojúmọ́ tójú ń rọ̀ lójoojúmọ́ àwọn tó bá ń ṣiṣẹ́ tó bá ń work at home àwọn work at home people náà máa gbádùn ohun táìmù yìí because tẹ bá ń sọ pé work at home lẹ bá ń ṣe
0: fẹ́ pé
1: àwọn iṣẹ́ ilé lẹ̀ ń ṣe àwọn iṣẹ́ orí ẹ̀rọ ayélujára lẹ bá ń ṣe sáà yìí máa ó máa dùn gan fún torí ẹ kàn lè ẹ bá yẹ pójú òun rọ̀ bá ẹ lè sunwọ́ bí 8 o'clock àbí 9 o'clock láàárọ̀
0: dáwọn èèyàn ní pè wọn lọlẹ
1: wọn ní pè yín lọlẹ ẹ lè sunwọ́ bí 9 or 10 kẹ wá jí 10 kẹ brush ẹnu yín
0: kẹ jẹun
1: kẹ wá ẹsẹ bẹrẹ
0: iṣẹ
1: ẹ lè ṣiṣẹ bóyá bíi 2-3 hours ẹ tún wo pé ẹ kí n tún wo netflix díẹ fún bíi 1 or 2 hours àbí jẹ́ kí n sáré jáde kí n lọ ṣe exercise kí n tún padà dé.
0: ìgbé ayé rọrùn náà
1: ìgbé ayé rọrùn
0: owó sì ń wọlé
1: smart income ni wọ́n ń pè yẹn torí ta bá wò á rí pé bójú ìṣe ń rọ ìgbọ́n ìjẹ́ pé gbà tẹ fẹ́ jí bóyá bí nǹkan bíi 6 or 6:30 tẹ fẹ́ mọ múra láti lọ síbi iṣẹ́
0: lójú bẹ̀rẹ̀
1: òjò wàárọ̀ fún bíi wákàtí bíi 2-3 ìgbà owó gan lèèyàn tiẹ̀ wá fẹ́ dé
0: ibi iṣẹ́
1: ọ̀hún náà tí wọ́n ní léèyàn kúrò níbi iṣẹ́ àbí tójú ò ní pààyàn àwọn òjò tó dẹ̀ ń rọ̀ nísìn ojújò tó ní agbára gan tó yẹ pé téèyàn bá wà kẹ́fù gan ó ṣeé ṣe kí àgbàrá òjò yẹ ko gbeyan lo eh tori na awa ti a ba wo pe ise ise osu ti mo nse mi o le se lo titi eh o ti e le pe o ti e le pe yin fun gba die ni sugbon a le se lo titi a nilo lati ko eko ori pe awon nkan o ni mo ti e tun le se e wa gbo opolopo gba la awon yan ma ni a engineer James mo ti se nkan bayi ri mo so wonu mo se nkan bayi ri owo mi hangi e se ri awon ton ni ke se ye won o ki se yan buruko iyan ma gbayan ni moran
0: pe
1: o ya wo lo se nkan bayi to je pe nkan ti yan ba se ye ko ni je yan lowo o ki gbo nkan ta ba se lo ma nje wa lowo o bo sugbon in to ba je wa lowo eledua lo ti kadara re
0: pe ati fashe si be pe yo ri be
1: lowo pa ma je lo ege mo ti ri business kan ti mo se laarin osu bi meji meta ti mo ri owo ti mi o riri mo ri owo nla gan mo de ti ri ti mo se fun odun kan ati odun kan atabo
0: de gan nawo si
1: kankan ti mo de nawo si so tori e fi ma so pe a mo gbiyanju ta fi wonu ola ni o ona abayo ko ki n sona ti o ta kan ma wonu re o a yan kan ki ni abayo ko ki n lo ko ki ona ki n la fun yan lai je pe eyan gbe opolopo igbese opolopo igbese le gbe awon igbese kan wa te yan gbe te okuta ma koyan lese te ese ma yo eje o tori en to ba se business ti business ba jabo bi pe o fese rin o wa fese gba okuta
0: o wa lohun lo
1: wa so pe ohun lo rara wa tun ma lo tori pe o ti de ibi ti o fe de abi ibi to n lo lose yi ma ni seminar ni Saturday yi ma ko wa na lori AI video yi ye ni koko ba se mo taja lori ero aye lujara iyen ba se taja ni lasu to lo ina mo ko won yan ni won se ma taja lori WhatsApp iyen ko ti e beere o beere ba o mo se ma taja gan lori WhatsApp iyen ko tun beere pe ti awon oja ti ma nta awon eyan kin fi be engage ni kini mo le se mo si gbe won debe mo ko ma to repeat e ma to ko yin te wa ni ose na be se le mo taja lori ero aye lujara iyen e-commerce iyen brand new business no iyi ti mo gbe wa lati orilede Benin Republic ma ko wa e ba se bere re ta darapo mo awon ile ise ye ta di partner won ta wa no mo after ta wa no fi mo rowo business ta se ba se mo order lori e-commerce ti a si mo ri owo pada gbogbo e naa la lanfani lati ko ni Saturday ose yi awon tax awon micro tax website ti mo ti gba research le lori tawa naa le mo se ti o mo fun wa lowo ojojumo ogisowo to po o abi 5000 10000 ta mo ri lojojumo ali yen naa ma se nkan kan ti yan ba wa ni to bi meji meta merin e ri pe oko eyin o bale be ti e lo bi se mo ti e saki pe wo lagbaja tori po pe de ati saki re ma lo le okan yo bale pe awon kankan na wa
0: ti o ti pon mi ledu
1: yi awon awon omo yi ton ba wa nle ton ti pari ile iwe tori won si pe ton ti kawe ton ti irise awon ise kan ti wa lori ero ayelujara o
0: to
1: je pe won le apply fun won gba won won si mo se lati le worker to mu ni o tun yato si micro tax o iyen gangan bi pe yan lo si bi ise ni o sugbon ile le ti mo se
0: mama sise
1: won mo on dey won si ma san wo gidi owo to ma cover data te mo lo won mo fun yin ile le ti mo se ogbo ise ye won ti wa daada nisin ton si ma san owo gidi fun yin a de ni ye wakati te fi mo sise lojumo mo da wakati merin marun ni e ma wa lori system interbat ti fe se eni lo system iyen na ma soro le lori ni Saturday ose yi
0: ata
1: ba tun wa ni beere no e tun mu beere ina wa
0: e ja se bayi a se nbo na lola mi fe ke fun won gbogbo etan loni to ba ti dola a tu gbogbo e le dada sugbon kini igbaradi awa ta nbo lojo Saturday mo mo pa tutun so lola sugbon kini igbaradi number wo la pese awon bo la ti le ba yin soro
1: e ti e ba nbo ni ojo Saturday fe wa fun seminar number yi ni ke ko sile o ko se en ti o le wa ko number yi sile ke wa send the message yes abi mo fe wa send yes boya lori WhatsApp abi ni via SMS 070 88 30 6422 070-88-30-64-22 number ye won le send the yes si abi mo fe wa e ba ti send e e get direction be se wa ati pe eyin te tun bere na pe bawo loro ginger oro ginger ise nlo lori e o ise nlo lori underground work nlo lori e ti n ba ti po papo ton ma ju si yin eyin te ti send message fun ginger e ma gba information lori e ma be se ni post sori re lo se ti a wonu re ninu page ti mo ti create ni o ma be se ni post lori e ti aye ba gba mi lola nkan kan na wa si mi lokan ti ma so lori eto lola ti aye ba gba mi ti mc rawo na ba si faye gba mi lola o wu mi tojo se nro yi ki n so lori igbin
0: ki n tun so lori igbin olorun ko se wa jo lale
1: ki so lori
0: e ba tun number yen pe da le mi ji si
1: fun eyin ti e ba fe darapo mo idanileko abi e ti e fe ba mi soro e fe lori awon eko lori awon eko awon nkan ti mo ti so abi e fe ri mi loju koroju e fe wa fun one on one consultation number ile e pe si te ba fe wa fun seminar number na le send the yes si 070-88-30-64-22
0: ẹ ṣe onímọ̀ràn James Adesina náà lẹ́gbọ́n yẹn lágbára ọlọ́run lọ́la àtújọ wà lórí ètò ni láṣẹ lọ́rùn ọba mi aláwùrà bí ẹ jẹ́ ń sìn wọ́n bọ̀ tàwọn bọ̀.

Àwọn aláṣẹ ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí NCAA ìyẹn Nigerian Civil Aviation Authority wọ́n ti ní ẹ̀wò látàrí awakọ̀ ojú òfurufú eléyìí tí wọ́n ní ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà eléyìí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní pápákọ̀ òfurufú tó wà ní Àsàbà níbi gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní o wọ́n ní wọ́n ti ṣe kíni o wọ́n ti fún ní àṣẹ wípé kí ó rè é lọ rọ́kúnlé fúngbà díẹ̀ o wípé àgbà awakọ̀ ojú òfurufú yìí òun náà ni wọ́n ní kí ó lọ sílé ná títí tí àbájáde àti ìwádìí eléyìí tí wọ́n ń ṣe tí yóò fi jáde o gẹ́gẹ́ bí adarí àti ọ̀gá àgbà fún àwọn civil aviation yẹn general of civil aviation yẹn captain chris najomo òun gangan náà ló fi ọ̀rọ̀ náà jáde láàárọ̀ òní tí ń ṣe ọjọ́bọ thursday gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà ṣe gbé jáde o níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ ọkọ̀ ojú òfurufú pàápàá jùlọ nípa owó rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ náà lọ̀rọ̀ náà ti jáde wípé awakọ̀ ojú òfurufú eléyìí tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ Àsàbà airport eléyìí tó wáyé ní ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà oṣù tó lọrun wọn ni kórè lọ rọpúlé títí tí ìwádìí tí ó fi jẹyọ bóyá ó jẹbi àbí kò jẹbi ó wà nínú ìwé ìròyìn daily post náà ló gbé jáde láàárọ tòní.

Ìwé ìròyìn Daily Post náà ló gbélé jáde wípé àkójọpọ̀ àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì eléyìí tí wọ́n fẹ́ kí ààbò kó fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ Kogi òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn agbébọn kan eléyìí tí wọ́n ni wọ́n jí pírísípà ilé ìwé kan eléyìí tí wọ́n pè ní Government Secondary School tó wà ní odò ẹ̀kínà wọ́n ní kódà wọ́n tún gbé àwọn ọmọ ilé ìwé mẹ́rin eléyìí tí wọ́n ni wọ́n kọ NECO ìyẹn ẹ̀sáàmù NECO ni wọ́n kọ lọ́wọ́ àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nílé ilé ẹ̀kọ́ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní lásìkò tí wọ́n ń kọ ẹ̀sáàmù ọ̀hún tá a mọ̀ sí National Examination Council Examination NECO is NECO ó ṣà wà ń bẹ̀ wọ́n ní wọ́n ń kọ NECO lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ dẹ̀kínà ní ìpínlẹ̀ Kogi òun gangan náà ni wọ́n ti ṣàlàyé pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ wọn o wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní nǹkan bíi aago 5 ó kọjá ìṣẹ́jú 5:20 eléyìí tó jẹ́ wípé ní ọjọ́ ìṣẹ́gun gangan nírọ̀lẹ́ òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ o tí wọ́n ní ìkọlù náà wọ́n kọlu iléèwé ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé àwọn ọmọ iléèwé àwọn tí wọ́n ń kọ ìdánwò lọ́wọ́ o kó tó di pé wọ́n ni wọ́n gbé pírísípà iléèwé ọ̀hún àtàwọn ọmọ iléèwé mẹ́rin pẹ̀lú àwọn míì tí wọ́n jọ wà ní iléèwé ṣùgbọ́n wọn ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ wọn báyìí ọlọ́run ọba mi ò fún yín rí o ẹ sì rí àwọn tí wọ́n jí gbé ẹ rí wọn gbà padà kọ́lọ́run ṣàánú wọn ni à ń jẹ ìkúrukó tán àwọn kan tún gbọ́wọ́ ẹ̀ sáwò lórí ọ̀rọ̀ àwọn ajínigbé yìí ọlọ́run ọba mi ìwọ nìkan ló lè bá wa yanjú ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà Daily Post ló gbé ìròyìn náà jáde láàárọ̀ yìí

ẹnì kan ti ọwọ́ bá tí ó jẹ́ afurasí apààyàn kan rèé o ilé tí wọ́n ní ó lọ́wọ́ nínú ikú arábìnrin kan àti ọmọ mẹ́fà ní ìpínlẹ̀ kánò náà ni wọ́n ti ṣàlàyé o wọ́n ní ilé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ kánò ìyẹn kánò state high court ilé ẹjọ́ gíga òun náà ni wọ́n ti gbé ìdájọ́ náà kalẹ̀ ilé tí wọ́n ní ìkọlù ilé tó wáyé pẹ̀lú dókítà kan ó ní ẹ wò ó ẹ ṣàánú mi o dókítà kan tó jẹ́ pé àjẹ́ àjẹ́ náà ni wíńtì àbíbẹ̀kọ́ ó ní òun gangan náà ni ó ti òun pọ́npọ́n o afurasí tí wọ́n pe ọjọ́ orí rẹ̀ ní ọmọ ọdún mẹ́ta ó lé ní ogún 23 years umar awalu ó ní wọ́n pe orúkọ rẹ̀ òun gangan náà ló sọ̀rọ̀ lánàá tí ṣọjọ́rùú wẹ̀sì pé ẹ wò ó ẹ̀rí ń bẹ o látàrí bí ó ṣe ṣàlàyé fún ẹni tó jẹ́ àgbà adájọ́ ìyẹn justice nasiru saminu ní ilé ẹjọ́ gíga eléyìí tí ó wà ní ìpínlẹ̀ kánò awalu òun náà ni wọ́n ní ó mà lọ́wọ́ nínú ikú àbúrò rẹ̀ eléyìí tí wọ́n ní ikú àbúrò ẹ̀gbọ́n rẹ̀ oje tó jẹ́ pé wọ́n porúkọ yùn ní fatima abubakar àti ọmọ rẹ̀ mẹ́fà gẹ́gẹ́ bí wọ́n ṣe ka ẹ̀sùn náà sí lọ́rùn níbẹ̀ gangan ló ti ní ẹ wò ó dókítà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ thomas òun náà ló mà ti òun pọ́npọ́n gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀síwájú ó níṣẹ́ rí babaláwo dókítà yìí gangan eléyìí tó jẹ́ traditional healer eléyìí tí wọ́n pè ní thomas ó lóun ló fún òun ní àwọn ọ̀rọ̀ kan tó sì sọ fún òun pé òun gbúdọ̀ rí dájú pé òun ṣe àwọn nǹkan òun láti rí dájú pé òun gbẹ̀mí arábìnrin òun àtàwọn ọmọ rẹ̀ mẹ́fà o gẹ́gẹ́ bí ó ṣe wá tẹ̀síwájú ó ní ẹ wò ó ẹ ṣe mí jẹ́jẹ́ èmi náà ìlẹ́mí òkùnkùn nínú ìsì ṣe ọ̀dájú òun ṣe ọ̀dájú ó sì pa èèyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí adájọ́ bó ṣe ní ó dá ẹjọ́ rẹ pẹ̀lú gbogbo kátakátá kótókótó tó ń sọ yìí ẹ já sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ kọkànléníogún oṣù keje tá a wà yìí tá a fi láǹfààní láti ti wo àwọn ohun tí ó kàn ilé tá a ṣe lórí apààyàn yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé o wọ́n ní ìpànìyàn yìí gan náà ló wáyé ní ọjọ́ kẹtàdínlógún oṣù àkọ́kọ́ ọdún 2026 yìí ní agbègbè kan tí wọ́n pè ní dorayi siranshi ní kano níbẹ̀ gangan náà ni wọ́n ti ní fatima abubakar àtọmọ rẹ̀ mẹ́fà ni wọ́n ti pàdé ikú òjijì gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá tọwọ́ wọn fi wá ba awalu ilé tí wọ́n ní àti àwọn méjì kan tí wọ́n jẹ́ afurasí o ṣùgbọ́n ilé ẹjọ́ ti ní àwọn ti sún ìgbẹ́jọ́ rẹ̀ torí pé ó kàn ń wí kótókótó kátakátá lẹ́nu ṣùgbọ́n adájọ́ ni tọ́ asún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú ọjọ́ kọkànléníogún oṣù yìí gan náà láti wo ẹjọ́ eléyìí tí ó wà wájú wa lórí ọ̀rọ̀ rẹ ká tó mọ ibi tí ọ̀rọ̀ rẹ ó kàn eléyìí tí a ibi wọ́n ní ibi tí wọ́n da ọ̀run lára rẹ̀ sí gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bó ṣe gbé jáde láàárọ̀ tòní ó wà níbẹ̀ ẹ gbà tí ń jẹ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́

a ní àjọ inec lórílẹ̀-èdè nàìjíríà o a ní o ṣe rí àwọn tí wọ́n mọ àwọn tí wọ́n mọra wọn ni wọ́n yanra wọn náà sọ ẹni tí ó jẹ́ adarí wa tí ó mọ̀ darí wa lórílẹ̀-èdè yóò ọ̀gbẹ́ni isaac fayose ẹni tó jẹ́ àbúrò gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkìtì ayọ̀dẹ́lẹ́ fayose òun gangan náà ló pariwo sókè wípé ẹ wo ètò ìṣèjọba àwara wa ti wó lórílẹ̀-èdè nàìjíríà ó wó lulẹ̀ gidi gan ni o kódà wíwo rẹ̀ ju tó ti dẹ́ríkò lọ ibi tó ti ń sọ̀rọ̀ yìí níbi tó ti ń fọ̀rọ̀ wà lẹ́nu wò lórí amóhùnmáwòrán ìyẹn lánàá ọjọ́rùú wednesday ètò tí wọ́n pè ní prime time níbẹ̀ gan ni fayose ti ń sọ̀rọ̀ wípé ṣe rí àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn independent national electoral commission inec ó ní àní wọn lórílẹ̀-èdè nàìjíríà ṣe rò pa àní wọn ni gẹ́gẹ́ bí ohun tó wá sọ ó ní ṣe rí àwọn kan judiciary ni wọn ó ní àwọn èèyàn gangan ni wọ́n ń darí orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹnikẹ́ni tí wọ́n bá ti ní tọ̀ ìwọ ni kó o máa ṣe ìdájọ́ ìwọ ni kó o máa àwọn ẹjọ́ tó bá ti gbé kalẹ̀ ó de ó ní àwọn gangan ni wọ́n yan ẹni tí ó máa darí wa ó ní àwọn ìdájọ́ wọn sì rèé àpò ara wọn àárín ara wọn ni wọ́n ń ṣe sí o ó ní inec nínú ètò ìdìbò àwarawa ó ní kò sóhun tó jọ ó ní kò sí nǹkan tó ń jẹ́ inec nínú ètò ìdìbò àwarawa ó ní àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n mọ òfin tí wọ́n sì mọ ìdájọ́ ṣe ó ní àwọn gangan ni wọ́n ń darí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé o ó ní ẹjẹ́ àwò bí nǹkan bí ọdún méjìlá sẹ́yìn ó ní gbogbo àwọn ààrẹ tí wọ́n ti jẹ ṣé gbogbo wọn náà ló jẹ́ wípé wọn ò ní wọ́ra wọn lọ ilé-ẹjọ́ ó ní ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìdájọ́ tó bá ti gbé kalẹ̀ náà pé ẹni báyìí náà ni kó máa darí ó ní irú ẹni bẹ́ẹ̀ ni ó padà di ààrẹ lórílẹ̀-èdè yìí o ó wá ní ẹwù ó ṣe rí bá a ṣe ń ṣe ìṣèjọba àwara wa àṣẹ bó ṣe yẹ ká ṣe o ó ní ẹwù ọdún 2007 tó ń bọ̀ lọ́ọ̀kán yìí ó ní ẹ̀rí wípé ilé-ẹjọ́ ni gbogbo wọn padà rọra wọn lọ ilé ìwé lóhùn ògbà tọ̀hún lóhùn lóhùn ògbà ó ní gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ ó ní ṣe bó ṣe yẹ ká máa wá ṣe nù ó ní àdẹ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹni tó bá yẹ kó ṣe náà ni ẹni tó bá yẹ tí wọ́n fẹ́ kó ṣe náà ni wọ́n wà padà sọ pé òun ni ó jáwé olúborí ó ṣàtẹnumọ́rọ̀ ilẹ̀kùn o bẹ́ẹ̀ ló ń wọnú àwọn ẹgbẹ́ òṣèlú kankan ló ń fi àpèjúwe wọn ló ń fi síbẹ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n àsìkò sí ka bẹ́ẹ̀ sì ọ̀rọ̀ tí ò bá sì ṣojú ẹni ìwọ̀nba lè yàn rán gbẹ̀dú ẹ̀mọ ṣùgbọ́n ẹ̀bà nínú ìwé ìròyìn ìyẹn láàárọ̀ tòní. wọ́n ní ẹ̀yọ́ ọmọ nàìjíríà wọ́n lóore ni dangote ń ṣe yí o wọ́n níṣẹ́ rí dangote ó ń gbìyànjú láti ṣe ààbò fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ epo eléyìí tó ń lọ káàkiri ó ní èrè ń dangote ṣe yìí àwọn wo ló sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí ṣe é fẹ́ lọ gba chẹ́ǹjì ẹ̀ àwọn s&p ni wọ́n pè wọ́n o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ wọ́n níṣẹ́ rí ilé ìfọpo dangote ìyẹn tí wọ́n ti ń fọpo tí wọ́n ń gbépo jáde wọ́n ní wàláì ore ni dangote ń ṣe àwọn ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà nípa ọ̀rọ̀ epo wọ́n ní lòtítọ́ lòdòdó bó ṣe yí price rẹ̀ lọ sókè díẹ̀ wọ́n ló ń ṣe wá kàyé fi oúnjẹ wá kàyín kàyín wọ́n ní ṣùgbọ́n tẹ́ ẹ bá wo wọ́n ní bójú bá fara balẹ̀ dáadáa báyìí wọ́n ní yóò rí mò àwọn s&p global commodity àwọn gangan ni wọ́n fojú sùnùkùn ni wọ́n fi wo ọ̀rọ̀ náà o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n níṣẹ́ rí bá a ṣe ń gbépo wọlé sórílẹ̀-èdè nàìjíríà náà ń tà á náà ń ṣe gbogbo ẹ̀ wọ́n ní ẹ rí wípé ìgbésẹ̀ yìí kò lè tó wá o ṣùgbọ́n ẹjá súnmọ́ dangote dangote tó sọ pé òun ó máa tepo òun lówó dọ́là ó ní tiẹ̀ iye o èmi kọ́ o ọ̀rọ̀ pọ̀ ń bẹ o àwọn s&p náà ni wọ́n ń sọ̀rọ̀ láàárọ̀ tòní o gbogbo ẹ̀ sì ni wọ́n ń fakò mú òkun ẹ̀yọ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ kódà wọ́n mú àwọn orílẹ̀-èdè ghania wọ́n mú mọ́ wọ́n mú lòmẹ̀ mọ́ wọ́n mú gbogbo ẹ̀ mọ́ láàárọ̀ yìí ipe bí dangote bá ń tepo fún wọn yóò pawó wọlé adúfowó ọ̀hún adúfi ṣe ohun tó dá sí ilẹ̀ yìí torí ọ̀dọ̀ wájà náà ti ń gbépo ọ̀hún o èmi kọ́ o ẹ̀ẹ́gbà chẹ́ǹjì ìròyìn nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní.

0: Ìwé ìròyìn gbé láàárọ̀ pé wọ́n rí òkú arábìnrin kan ní agbègbè Sangotedo gẹ́gẹ́ bí wọ́n ṣe ní arábìnrin náà jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ POS ìyẹn POS operator ò ní wọ́n bá òkú rẹ̀ o ní ẹ̀gbẹ́ ibìkan tí wọ́n ti sọ sínú omi kan bíi gọ́tà báyìí ò ní wọ́n ní wọ́n sọ sí o wọ́n ní wọ́n ṣe ìkọlù sí arábìnrin náà àwa mọ ohun tí wọ́n ṣe bóyá fipá bá lò pọ̀ ni o bóyá wọ́n jà lólè ni o ṣùgbọ́n wọ́n ní wọ́n rí òkú rẹ̀ kódà fọ́nrán rẹ̀ gan bẹ lójú òpó ẹ̀rọ ayélujára káàkiri láàárọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn pọ́ǹchì náà sọ nípa rẹ̀ o ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí láti rí dájú pé ọwọ́ máa ba àwọn amòkùnṣèkà ọ̀hún o wọ́n ní àwọn mẹ́tàlá afurasí ajínigbé òun náà ni wọ́n ti kó wọn síwájú ilé ẹjọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun látàrí àwọn ìwà kò tọ́ eléyìí tí wọ́n ní wọ́n hù ní ìpínlẹ̀ ọ̀hún iyùn náà jáde láàárọ̀ tòní wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mìíràn tó há sí orílẹ̀-èdè south africa wọ́n ti balẹ̀ sí pápákọ̀ òfurufú muritala muhammed lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe ṣàlàyé ẹ̀ láàárọ̀ tòní o wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n lé lọ́ọ̀ọ́dúnrún tí wọ́n ń gbé lórílẹ̀-èdè south africa ti balẹ̀ sí pápákọ̀ òfurufú muritala muhammed tó wà ní ìlú èkó lẹ́yìn ìfẹ̀hónúhàn àwọn aráàlú láti lé gbogbo àwọn àjèjì padà sí ibi tí wọ́n ti wà o ṣùgbọ́n adúpẹ́ wọ́n ti kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà míì wọ́n ní wọ́n ti kó wọn wọlé o kódà wọ́n ní ìjọba ti pàṣẹ àwọn aṣòfin àgbà wọ́n ti ní àwọn ọmọ ogun eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn síbi ìkọlù gbígba àwọn ọmọ iléèwé oríire sílẹ̀ wọ́n ní wọ́n ti gbé owó tó tó ₦50 million lẹ̀ fún àwọn márùn-ún ọ̀hún tó sì jẹ́ pé mílíọ̀nù mẹ́wàá mẹ́wàá òun náà ni wọ́n ní kí wọ́n pin wọ́n ní wọ́n fi ṣe wọ́n fi ran àwọn ẹbí wọn lọ́wọ́ ₦30 million ni wọ́n fún wọn àyàn àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn sí ibi ìkọlù náà ọlọ́run ṣàánú yìí náà jáde nínú ìwé ìròyìn ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹlẹ́gbà change ìròyìn ọ̀hún bẹ̀ kẹgbà kẹṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní ẹjẹ́ mú eléyìí náà wọ́n ní ọlọ́pàá mú afurasí àjọmọ̀gbé méjì ní ìbàdàn tí wọ́n sì dóòlà ọmọ ọdún márùn-ún eléyìí tí wọ́n jí gbé iyùn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o bákan náà lórí ọ̀rọ̀ epo yìí kò fẹ́ sí ìròyìn tí ò gbé wọ́n ní ilé iṣẹ́ epo Dangote ti kéde pé àwọn yóò máa ta epo ọ̀hún pẹ̀lú owó dọ́là wọ́n ní títà táwọn sì ń tà dípò owó náírà ilé wa wọ́n ní títà táwọn sì ń ta èyí òjú wípé látàrí wàhálà eléyìí tó ń jà rìnrìn ìyẹn ní ọjà àgbáyé wọ́n ní ìdíre tí ìgbésẹ̀ yìí fi wáyé láti lé ìfọpo Dangote ẹ wo ẹ bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch náà láàárọ̀ ti tòní ẹ já lọ sókè lọ́hùn ká padà wá ká wá sójú òpólẹ̀ kẹ́yìn ara lé kẹ̀bá wà dá sí tààrọ̀ tòní ní ṣókí tààmú wá tẹ́ ẹ bá sì ti pè wá ẹ gbìyànjú láti yí ẹ̀rọ rédíò yín lọlẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ká lè láǹfààní ká gbọ́ ara wáyé dáadáa 09060003352 tàbí 07051697912 07051697912 mò ń bọ̀. A máa ṣe pépèpé náà ni ẹ̀lú ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀
0: mà. Orúkọ yín àti ibi tí a ti ń pè o. Tẹ́ ẹ bá ti pè wá ẹ ṣe pápápá ẹ̀lú o.
2: Ẹ̀lú
0: ẹ káàárọ̀ sà.
2: Ẹ kú.
0: Yes sir, my comrade.
2: Bọ́mi ṣe lá láti kọ̀ sí.
0: Ẹ káàárọ̀ sà, yes sir.
2: Ẹyẹ ti ń bẹ̀rẹ̀ láti orí ti Dangote tó ń ta $1 fún dọ́là
0: náà.
2: Jẹ́ mo ṣètò ẹgbẹ́ ká sì máa wo bó ṣe máa lọ.
0: Wọ́n ló rẹ náà fẹ́
2: fi ṣe wá. Torí nígbà yẹn dọ́là ni Nàìjíríà gọọmẹ̀ntì láwọn máa ta kúùdù fún. Wọ́n padà bí ìsórí náírà náà fi ń tà fún àbáṣínsọ ọ̀lọ́run lọ́wọ́ báyìí. Ó sì máa wá máa fi dọ́là ta tó máa pé wa. Dọ́là ẹyọ̀kan wà láti orí 1,500 lọ sí 1,700 tó dìpẹ́ndì tí èèyàn bá pé wa. Tó wá fi tà fún wa tó máa pé wa. Ẹ jẹ́ ká
0: máa wo bọ̀.
2: Ká máa wo bí ká máa wo bó ṣe máa lọ. So ẹlẹ́ẹ̀kejì. Òun ni lórí ọ̀rọ̀ ti insecurity. Ẹ bá nọ́tìsì nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀sẹ̀ ṣáàlù láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn gbà. even ki se ni ile Yoruba nikan e ri pe ka ta kiri ni owo awon agbofinro nte awon
0: agbesumo
2: won ti awon eyan sile nitori bi pe awon agbesumo mi to wa ni joba to wa laarin joba Jonathan Kuku so won wa ni joba ohun o so be won si wa ni joba ti le na yi to n bo won na won si ma wa won o lenu be mo ni lo fi ri bi se ri yen ibon beere se mi beere se Tinubu ma wa nbe titi lai lai nigba to ba ya na awon agbesumo mi na o ni olori ijoba ma bo si lowo aba won na ko lo so fun wa pe iyan wa won ni pe awon o le pa won baba e ko tu e ja ma ba ba wo ni ah film ni ba won yan se so ke je ba ni wo to won kan ma so ko o ma ton film ni ma ton joko o ma ton I se ko boya english film no o ma ton joko je ka mo po kan
0: e se gan sa come dollar lati ko tun 09063352 elo e ka ro Yes, ma'am.
1: I'm here. Charity awon ologun ti won lo fun fun yan pe kon kun o ti budget pe o kon ti awon obi yen ko awon obi ati baba ko ko de gba ka npe to nko ba ka ko fi se ko ma se sara ko won fi pe awon na pada gba won ma ku o se ni to sai ni ku ka mo do je ki eto abo ko wa le a ni won se o a ni won se o sugbon ko jo o pa ji ni pe ko mo boye ka je ka wa re ogun lo le papata se wa re ni oku ori kan josi keta te ko wa fi omo lomo to je gbe nko je gbogbo e se ti omo yen se bayi orun e lo wa idaje be ko wo jo baba se ku se de keta te yen ti iwo emejeji to mi yen ko ba papa ni ko ju si bi kan be ko je amobe ko ma lo ke
0: e seun e se gan ma Mrs. Adesola Taiwo elo e karo o
3: elo sir
0: e karo sir
3: e ku eto olohun ni je bade
0: amen sir
3: Alhaji Abdul Fattah Adesina Adungbe Nima lati araro mi Adegunle Apapa.
0: E karo sir.
3: Olorun o se daada fun wa.
0: Amen.
3: Alakoko awifun ni ko to dani agbajakadi ni. Nipa ati Dangote o se Dangote ati bere lati mo yu pe yo pada doworu. Tori wipe olowo ni. Eleekeji gbogbo ti o ba ti ni challenges isoro ni ninu ilu. Challenges lo di fun joba yi lowo lowo bayi. Awon to ba ye ki won fun lances ki won fun won lances.
0: Ipenija nla.
3: Hello. Hello.
0: An gbo yin sa mo ni ipenija nla ni.
3: En to ba ye ki won fun lances ki won fun won. Awon to ba jasu pe o ye ki won to refinery se ti pa won ba ka ki won ete tun se because to ba ya epa ijoba o ni ka Dangote mo o. Ko si ni si alternative fun wa. N to ba fun wa na la ma ma lo. Bon se ri niyan lori gbogbo nkan ti e ti Dangote ba nse mo lu ta wa elekeji nigba ti awon omo ologun ti won kun won fun ni 10 million awon aji mi gbe awon agbesuna mi to awon ijoba ka wa nso wi pe won ti jawo awon gbo won ran won lo ile eko mi won to se graduation fun won won to wa fun won lowo won ti n pa soja won de n pa awon eyan ti won n gbe ah nijoba oriti gan o tete gboju ago lori won en ti an ba ti won ma tete pa won tete ma dajo re eleketa gbogbo opportunity de kaluku wa ba ni ka mo misuse lori arakunrin to nse content ye to ba ti misuse opportunity ye wa face nti o ko face nitori igbadun seju marun o so re inu adanwo aye o dabo
0: eseun o de je ko mo lomo lo gbe majele je ibi ton tin toju e ni omo ti gbe mimi Olorun lo ni ko mo won se video je wa se video se e lo
2: Hello
0: Karo e Karo sa
2: o ko mi ni Muhammad Jami mi lo lo lati jo gode mo papa cha local government
0: wa ba o
2: akweto sa
0: yes sir
2: yo de ta ko la wa je bayi dagote dai ke da lo ko de ni kan lo lo Nigeria o pa ko sa bere to le ko ni do wa nu joba yi Ode na ni o je ka gba lo mi laye mo. Mo para won na lo kura wa tete be. A do fi Dangote bodi ni. O je o je ka le fa lo mi la fe fun ye. E gbo mo ba ti mo mo to lati
4: ni Sunday bi meji sisi party for and Sunday for egbe ni wa fight
0: hmm
4: wo ni mira e ba o ni o se ni po mo ba ja se ja bi eleti araja papa isoko to ba ya agbara o ni ka kini mo
0: hmm
4: ka follow me na lase ti kan ko le de ke po e ko lo ti ko po lo ti o mo tani ga ma se igbera ga ma wa nbe ni
0: hmm
4: e ka lo ni then lori awon soja ba ma fun lowo
0: e
4: ma ti ti ngba lo government ni ki ze le da ma ko wa gbe lori igini eh aho wa ma ka ko wa mi ni kamiyo awon account gbogbo ti kamiyo ta fun e ki lo be ka gbe pe ni wa se ma da awon wa ni ti eh o me ki a ba pa ba be ta pa ka da ya wo lo la ka da lai ni ma ki government gbe to ka kale ho awon ti ka ba le so gbogbo agbaye akọnu wa bi ko do le wa kede ma di da ka mi ona nwa na wa ko do wa le wa nlo wa ta fun gbo e na o do re pa won ke re fa na do gbo ka ma e fu a eh lori e to pa ba e do e to ba ko ni bi se we di pe ni jo wa ti bi sala bi ka ta gbo yin awon yan ti agba e ri pe o le oko e wa wo si pe ka ba se amu da gbe ni ta ba di ri la gomna ka za bi se ni to ka wan wa na re pa e ko na baba jade ka ba je agbegbe ni boro ba ni ka pa ni so e ko ri be
0: e se o
4: je fe le me la yo ko ni se wa mu ke yo ni lo ko
0: pa e se gan sa
4: e ni ka ro ni ba ni da ro ni bo ti ba lo je
0: ami baba wa ni na lowo lati ogundimu ni ju saga hello
5: hello
0: e ka ro sa
5: Karo sa o Olorun duro ti o
0: ami o ami o ami o
5: ama e le ma wa wa na le ma pa pelu ogun Olorun
0: ami edumare
5: aburo ni se ko ni sawon omo yin
0: ami o ami baba
5: ko wa ni se awa na
0: ami ami o
5: oruko mi ni apa iru Olorun lati adiyan gasla
0: e ka bo sa
5: e sa keri akoko na lori ti Dangote mo fe so si
0: mm
5: awon ti soro ton so pe alaanu ni Dangote je fun wa awon ti won jo npe ni o ton jo nje nbe ni o
0: mm
5: Dangote ku sinu alaanu omo Nigeria ko saanu Nigeria rara
0: mm
5: awon ti soro yen awon ti nje labe awon ton jo npe ni
0: mm
5: ama Olorun ye awon o lagba kan ta le sa fun ama Olorun mu gbogbo won
0: mm
5: tori ko se Olorun o le mu
0: ben
5: yege elekeji ti ara omo ton ni won lo kone ko ton tun ni awon ajinigbe ti lo jigbe atawon pista won yi
0: mm
5: ke ti yen ko ni governor ni
0: mm
5: ke ti omo ipo ko won ko yen ko o fun omo any security ko do ni ko wa bere se exam
0: bere exam mm
5: won bere exam lai je pe won ni security
0: mm
5: so yen ko ri be ti won ni governor ni
0: kabisa olorun
5: ke won ni governor ni abi ko won chaanu abi re de awon tin pe awon governor en na adawo awon na je fun Nigeria
0: to e seun
5: olorun ni ko gba wa lowo won because e ti mo bi ogun kan se ri papa julo ile yoruba wa yi ngba ti kini e tin sele ni awusa ke ko ko ti e ka won ti se la ka e pe kini igbo se ni lewo olorun odo awon na sabo mo tun wa ti won de kwara wo ma ko nkan ra wa se do lo ko to ma bo nbadan
0: e se baba
5: ki na to di pa ra yen won mo pa le mo to e ko se loyo ka won to ku tin je tete na bi ogun bi iku eh bi o so ka won na pa le mo o
0: e se baba
5: bi kini won ti pe kari kari
6: show boy if you don't say one move your radio with you.
7: Hello Lagos, welcome to the Jordan Knight Show. And to
0: Olorun
5: Alan ko saanu wa ni.
0: Ami o ese.
5: Olorun ma je ki Olorun.
0: Ami.
6: Understand. My B.
8: You are now on the official clothes.
6: I believe we're now focused in Nigeria.
0: Hello, Vanity na ni ya yin.
5: Hello, e karo.
0: E ba yin radio yin lo le ma.
5: Mo ti pa.
0: E se gan ma.
5: E ku eto.
0: Yes ma.
5: Olu a ma n ba yin se o.
0: Ami ma.
5: Se ri oruko mi ni Dickness Adekunle lati fese wa po.
0: E ka bo ma.
5: Yes sir. Se ri oro ti malami. 48 houses. Gba te nigba ti o je pe eyan ya were. Eyan ni le me. Eyan ni le meji meta. O se ro bo ti ma control. Se ri pe mo sọ fún yín pé civilia ò lè kọ wọn ò lè ṣe ni ìjọba Nàìjíríà tó bá fẹ́ gba property lọ́wọ́ màlàmí àfi kí ó àwọn ológun gbà. Àwọn ará wọn ẹ wo bọ́ṣẹ́ṣẹ́jọ́ ti kwara ti kaduna
9: Ìjọba ń fi náírà gba kúdọ̀lì tó fi ń tà fún kí ló dé kí wọ́n máa pa ipo fun awon lagbata ni dollar se dollar la nwo America la wa ni abi US abi Europe abi UK abi Germany abi bu Nigeria o da ma ta ka ma fi dollar gba ra oja lowo wa ka ma fi ra oja e jo Olorun ni Olorun mo tele Olorun be o ni ko ma gboda ta tan gbo ko be ma so fun so yele Olorun be ẹni tó gbàdúgbò rí ìdí ní ọlọ́run kó má ní nàìjíríà yìí lára mọ́
0: benjamin láti ìjú ìṣàgá. ìgbẹ̀yìn lójú 09063352 hello. ẹ̀yin rédíò yín lọlẹ̀ sá ẹ káàárọ̀ sá o.
10: ẹ káàárọ̀
0: I'm sorry.
10: Ti ìlú ìkọ̀kọ̀ gbọ́ pa ẹ̀ ẹwu tí bàlá mi ẹjọ́ pé aláwà pa tí wọ́n pè ní adájọ́ àgbà lórí ìdí ẹwu ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ẹwọ́ àwọn tí kò bí kí ló ṣẹlẹ̀ ìgbà tí ìwú fà bẹ̀rù gbogbo gómìnà pátá èmi ò lè tó gba wúwo bẹ́ẹ̀ rí níjọba yàtọ̀ níjọba tìǹbù ó dẹ̀ ní ẹ̀mú wọn kí ni gómìnà ń wò tó jẹ́ pé ìtọ́jọ́ ṣẹlẹ̀ tí kò tún ẹ̀kọ́ wá ṣẹlẹ̀ àti agbọ̀pẹ̀gbẹ̀ ọ̀bọ̀ skul níbo ló ń ná owó tí wọn fún fún security mú ló ń lọ sí. àtẹ̀lé ọ̀rọ̀ nàìjíríà ẹlẹ́rọ̀ọ́wọ́.
0: àmì ẹ ṣe ẹ má jò sí mi ẹ má jò sí mi nígbà táyé ẹyà àgbàlagbà bá ló sí àwa ọmọ kéékèèké nǹkan ọlọ́run ọba mi ò bá wọn yanjú ẹ ẹ ló ẹ káàárọ̀ o.
10: ẹlẹ́
0: ẹ káàárọ̀ sà.
10: ọmọ ìjọ lálùkù padà.
0: ẹ káàbọ̀ padà.
10: kẹ́rin ló lọ́rọ̀ tó ní rìfáìnà yóò bá ju 50 lọ. ikọ̀ ẹnìkan náà ń ṣe tiẹ̀ lọ́wọ́ ní sáìdì nìtẹ̀mọ́ sáìdì kogi yẹn náà yẹ tó àbúrò dangote náà ni tó ń ṣe bua cement òun náà ń ṣe ti àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n ti fún ohun tó ń dá wọn dúró mi ò mọ ìdí rárá wọn mú gbàgbọ́ pé wọn ò ní fi dúró dangote tá a bá fi ojú ti ẹ̀ gbé kà yóò hàn wá lé mọ́ ìyẹn bẹ́ẹ̀ ẹ wo ti làmìta ń sọ bàbá kí ẹ láwọn tó wà níjọba ń sìn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọn káṣìírí wọn bá tú àníjọ́ olùṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ àníkọ́ máa lọ orí pé òun ò sí níbẹ̀ ni bí wọ́n ṣe ṣètò nàìjíríà ní ilé mi sọ pé orí ìrọ̀rùn wọn kọ lé gẹ́gẹ́ bàbá yẹn dẹ̀ ṣe sọ orí pé òun ò ṣe tiwọn náà ni tiẹ̀ fi ń tún sìn àwọn tó ṣe tiwọn kò sí wàhálà wọ́n ti ṣètò nàìjíríà nìyẹn ẹ kó ètò bàbá.
0: ẹ ṣeun bàbá mi 09063352 ẹjẹ mátẹ̀jíṣẹ́ yìí wọ́n ní ẹ kó ètò mc rawọ à ń gbádùn yín ní ẹlẹ́kọ̀ọ́ ládọ̀ ti wá ń bí o ẹ dákun ṣé ìṣèjọba tí ń lọ lọ́wọ́ yìí wọ́n ní ṣé pàdí gọ́ọ̀mẹ̀ntì la wà ní torí pé kò yé wa o bẹ́ẹ̀ dangote ọlọ́ọ̀nù wọ́n ní ti arákùnrin tí ó jẹ́ content creator tó fi ipá bá ọmọ ọlọ́mọ lò tọ́mọ ń fi gbẹ́mí mi wọ́n ní kí ìjọba má dákẹ́ lórí ẹ̀ o kí wọ́n sì má bo torí àwọn fẹ́ ìdájọ́ òdodo ẹ ṣe baba zainab láti ẹlẹ́kọ ẹ̀lọ́ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá.
11: ẹ kú iṣẹ́.
0: yẹ sá.
11: abel agba láti mẹtọ.
0: ẹ káàbọ̀ sá.
11: sẹ́rígbó wọn táwọn èèyàn wá sọ yẹn ó dá bẹ́ẹ̀ ṣùgbọ́n bíbélì sọ pé ẹwádùn gbogbo dájú kéde ìṣe òdòdó mọ́ lóòótọ́ ni dangote ń ṣàṣejù ṣùgbọ́n kò rọrùn láti ní àwọn ibi tó ń sọ yẹn ńṣe ni kí wọ́n sọ pé kíjọba sọ fún dangote pé nǹkan báyìí kò máa ṣe kó dún ẹ̀ wálẹ̀ ọ̀kan dá sẹ́ríà kan wọ́n bẹ̀rẹ̀ ṣe ni ọ́n kò ṣe fipá ní ṣerí ti àwọn onísìmọ̀ mí kọ̀ọ̀kan yẹn ẹ̀lọ́ àwọn onísìmọ̀ mí yẹn ṣebí yóò bá lápẹ́rẹ́ wa gbogbo à ń dìbọn à ń dìkú kò ikò tó bẹ́ẹ̀ náà àwọn àgbààgbà kan awágan olóòótọ́ àwa tó ń ṣèjọba lẹ́yìn olóòótọ́ tí wọ́n bá dán sọ̀gọ́ yọkan ṣe sí gbogbo wọn gbogbo àwọn ọmọ abiyẹn máa kú ni sọ̀gọ́ wọn pàgbé ọmọ àkànṣe ta ni ṣùgbọ́n kò tán máa lọ fáwọn tó pè wọn ní babaláwo ṣe lówó àbíwọ̀ wọn máa jọ àwọn gọ́rọ̀ máa jówó ni àìsíbẹ̀ láìdá sí ẹni ìjàmbá nípínlẹ̀ lọ́kùnrin wọ́n bú tinubu wọ́n bú gbogbo wọn sìn níta ló ní ìlú nínú àwọn tó ń sọ̀rọ̀ ní rédíò tó ń tẹ́ta jà àyàbáyé ní yọ́bọ̀yọ́bọ̀
0: yìí. A kì í fi opinion oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ a sì ṣojú òpólẹ̀ pé ká máa bára wa jàbí ká máa búra wa o bó bá ṣe rí lọ́kàn tí ní kẹ́ ẹ sọ àwọn ìjọba tá à ń bá sọ náà wọ́n ń ṣàtúnṣe tẹ́ ẹ bá wò láti ìgbà tó tún ìwé ìròyìn ti bẹ̀rẹ̀ gbogbo ohun tá a máa ń tẹnumọ́ àtúnṣe máa ń ba ìyẹn gan máa ń jẹ́ ìdùnnú fún àwa nílé iṣẹ́ Jordan FM pé ohun wa ń dọ́dọ̀ àwọn ìjọba ẹ má jà búra wa ẹ dákun. Hello.
12: Hello,
0: ẹ káàárọ̀ sà.
12: Ẹ̀dẹ̀kúṣẹ́ takuntakun
0: náà.
12: Ọ̀rọ̀ tí ìjọba àlùṣèlú Nàìjíríà mo fẹ́ dá sí.
0: Yorùbá
12: máa ń pòwe kan wọ́n á ní igi kan ò lè dàgbò ṣe. Nítorí pé wọ́n máa ń pariwo pé à tinubu. Ihun tó ń máa ṣe ọ̀tọ̀ ni ihun táwọn aráàlú máa ṣe ọ̀tọ̀ ni tí gómìnà máa ṣe tíìtì kankan máa ṣe ọ̀tọ̀ ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ilẹ̀ Haúsá náà tòkè ọya náà kúṣẹ́ takuntakun náà ṣe. Tí ó bá sí gbogbo nǹkan tí wọn ìgbésẹ̀ tí wọ́n gbé tí mo fi ń pòwò pé igi kan lè dàgbò ṣe jẹ́rí ní ìsìn bọ́ ṣe ń mú wọn káàkiri wọ́n ṣe ń mú wọn pípì káàkiri ń rìn. Ṣùgbọ́n ìgbésẹ̀ kan tó kù náà ni pé kò yẹ kán máa fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Kán dájọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Iye tán bá ti mú tán bá mu lóye kan dá bí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Irú nǹkan tó bá ṣe é ṣe kán filẹ̀ fáwọn aráàlú kọ́ kó táyàbò lọ́rùkọ̀ dáná sun kán sun kó gbúgbúgbú bẹ́ẹ̀ ni.
0: Jungle justice inú kò sí lábẹ́ òfin o.
12: Jungle justice kan ọlọ́pàá náà ló máa mú un lẹ̀ báwọn adé dáná sun síwájú tàbí wọn bá ti mú un. Bẹ́ẹ̀ ni kò ní jungle justice tí wọn kà mọ́bẹ̀ ni wọ́n mú ni. Tí wọn kà mọ́bẹ̀ kò ṣiṣẹ́ bí ni. Tó bá yẹ pọ̀ wọn ni ẹlẹ́ni tó ń palẹ́ lọ̀rọ̀ wa fẹ́ níyànjú lọ díẹ̀ jẹba náà àdẹ̀bà wa tù àdẹ̀bà wa ní ojú ẹ̀.
0: Àmì ẹ̀ ṣe gan sa.
12: Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́.
0: Àmì o Mr. Akinola láti omi ata ẹ ṣe. Ẹ jẹ́ fi pẹ́ ọkàn kí n fi gba gbogbo ẹ̀ ńlẹ̀. Ẹ ló ẹ káàárọ̀.
13: Ẹ káàárọ̀ sa orúkọ ní ọ̀rẹ́ mi sìn.
0: Oyè ẹ bá wa.
13: Ẹ ní láti ìgbẹ́dùn.
0: Oyè ẹ
13: Ọ̀pọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ
14: Allah
0: sha'ala e ja ma lo asiko ti ko wa papa mara Mr. Nurudeen e se gan ah ko fi be sojo mo ko sojo mo eh lori eto ni o ojo po ta lo laye o adupa adupa pe okun lowo Peter Olaniyi to moju ero fun wa pelu oga mi Razak Adejare God bless you ajosepo wo ni baje olotu agba Larry Johnson God bless you sir aju gbo awon oga loga ton ti wa l'office won ta jo nse ki eto ile ise Jordan FM ko le ma tu tesi waju ki ndupa lowo Abefe Olaoye o wa lati ile iwe lasu Lagos State University lo ti wa keko mo ba se gbohun safefe ba se koroyin ba se karoyin Olorun oba mi o ba fun won logbon ati ma to ye Abefe Olaoye o wa nule agodo pelu mi laaro yi eje ma lo bayi ere gbogbo tu di lola lori otun we royin lagbare Ledumare sugbon ni irole oni e pade mi pelu awon iko wa lori evening drive eri oluwa gbe mi leke Adebayo na lo ko temi MC Rawo yin na re o ni o le agbalagba omode tin pegbe baba e lo ko titi ola ta tu lanfani ati pade lori otun we royin pelu akotun mi iyan awon iroyin ton ba ko jade fun wa mo yo o olorun ba mi science o dabo

0: rara sọ pé ká máa ga ọ̀nà ju ẹ̀ lọ́nà ọdún kan péré ó ṣe ọ̀pọ̀ máa níwẹ̀ nílé nílé tó bá jẹ́ mi ni wọ́ mo máa gbà fún ọ̀gá lọ́gá máa jẹ́ àní ọgbẹ́ fún gbé family first money next ọmọ ìdíje kan fún ọmọ money invest in business fake tech ṣe kìí sinmi ọgbọ́n òṣìṣẹ́ tó bá lọ owó kò tọ́jú ẹbí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀ má fi ṣe ṣekúṣe.
1: Social media Facebook Jordan 105.5 FM Twitter
0: tó wọ́ bá pọ̀ kó ya fi kan múlẹ̀ the boys good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n kàn fẹ́ dá sílẹ̀ ìyọ́ sílẹ̀ bàbá dá sílẹ̀.
2: Àwọn ọlọ́lẹ́nu wọn kọ́ máa ń rojọ́ lọ àwọn àti gbàjọba people with me dey dey in the world every no be for money.

0: ọní ohun tí ó bá ti kọjá ẹkún ẹ̀rin léèyàn kan máa fi rìn ni irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn lóòótọ́ ohun tó mọ débìnrin yẹn ṣe ó burú jáì but ọbẹ̀ ti gé lọ́wọ́ ó ti sọ̀bẹ̀ nù ó ti jẹ poison ó ti jẹ májèlé ó ti lọ báyìí now tí ò bá sí fídíò tó ṣe ṣe mọ̀ wípé arákùnrin yẹn ó ti lọ.
1: ó ti lọ. And that is the
0: one emu.
1: Even if there is a video, sometimes
2: go at www.jordan105.
1: You might go scot free.
0: Tori pe a nwa ona abayo, a nwa ojutu si ise ta nse. Many opolopo awon obirin no wa iru nkan to sele yi na. Awon mi ta ba soju opo le nsin. Elomi kan le opo o le ti sele se yan kan ton mo ri gan. Owo kan ni o sele sa awon nigba kan lori yi awon titi won o lo bi ti tele se lo. Experience riri po daada kakiri. To pe to ba de gbogbo awon si omi ton ti se gbogbo awon nkan bayi na. Tori pe mo pe agbara wa lowo ti ẹni yìí ó nídìí ìrànlọ́run tó wá jóbìnrin nǹkan kan tẹ́ máa bèrè lọ́wọ́ ẹ̀ náà ju ìbálòpọ̀ lọ.
1: Women have been put in so much.
0: Lórí pé wọ́n fẹ́ là.
1: You will always want see.
0: Sama ok tala fẹ́ dálẹ́bi irú ètò ìṣẹ̀lẹ̀ ńsìn ọmọ yìí náà tá a bá wò ó lè wò pé ìdílé tóun ti jáde wá wọn kò fi bẹ́ẹ̀ sí. Ó dẹ̀ ń gbìyànjú láti máa ṣe àwọn fídíò kéékèèké kan pé bóyá náà máa jẹ lọ ọlọ́run tó ṣe tàwọn aṣíwájú kó ṣe tòun náà ṣùgbọ́n wò ó pé àwọn tó ti wà lókè bóyá ẹni tó láǹfààní láti rí bá sọ̀rọ̀ nìyẹn pé ẹ̀sà ẹbí mi náà gbàjọ kémi náà tiẹ̀ náwọn kí monetize page ni kí engagement kó lè lọ síwájú kóun náà lè máa rí owó bóyá nǹkan tó wò nìyẹn a lè bílẹ̀ mọ̀ pé ó gbéra láti bóyá ọ̀yọ́ ló ń gbé o bóyá èkó ló ń gbé o ló lọ sásàbà lọ́bọ́kùnrin a lè bílẹ̀ mọ̀ òun gbogbo wa náà la máa wò àìmọye àwọn míì tó jápa àwọn tí wọ́n kúrò nàìjíríà torí pé wọn business wọn ò lọ dáadáa wọn rò pé àwọn wọ́nà àbáyọ míì wọ́n dẹ̀ lọ sí libya àwọn míì succeed àwọn míì succeed àwọn tó tún débẹ̀ gan àwọn tó débẹ̀ gan báyìí ó ní news kan náà tí gbẹ̀ kan tó sọ pé ó ṣe ni wọ́n ní wọ́n fẹ́ bẹ orí rẹ̀ ní libya wọn wá post yẹ news ìròyìn libya yẹn ló gbé so ó jáde ní orí ọ̀pra mini titi wa ń bì báyìí ọwọ́ àgbè wa pé ọmọ wa ní kán bóun bẹ àwọn parent òun pé kán má bínú ipe wọn sọ fún òun náà pé kóun dúró síbi ṣùgbọ́n torí ọ̀rẹ́ pé ibẹ̀ yẹn wọ́n máa fún wa lówó gbá oríṣiríṣi ọ̀rọ̀ ló gbọ́ ṣùgbọ́n yára lé ẹja ju ìta mú wáyé ká má fẹ́ jù báwo ló ṣe rí lọ́dọ̀ tìyín pàápàá irú ìgbésẹ̀ tọmọdébìnrin gbé ṣé ìgbésẹ̀ tó tọ́ ni lóòótọ́ nígbà tó débẹ̀ ọkùnrin yẹn ọ̀nà according gẹ́gẹ́ bí ohun tó sọ ó ní ó fi pá bóun lò kò dẹ̀ padà ṣe nǹkan tó fẹ́ according to her yà ṣe léèbó gẹ́gẹ́ bí ohun tó sọ fọ́nrán yẹn gan náà ló ṣe ló tún àṣírí arákùnrin ọ̀hún kó tó di pé àwọn ọlọ́pàá gbé ó ti wà lákàtà àwọn ọlọ́pàá o ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó 09063352 09063352 tàbí 07051697912 07051697912 ẹ tún lè whatsapp wá sórí 08072214389.
3: We have a caller here. Hello. Good evening. Welcome to the show. Good evening. You're live already. Welcome to the show. Oh, we lost our call. You can keep calling back.
0: Ẹ tún lè pè wá, ẹ pè wá. Ẹ má flash. A ti sọ òfin ètò inú kò fàyè gba flash. Tẹ́ ẹ bá flash, àárín lè pè yín padà. 09063352 tẹ́ ẹ bá dẹ̀ ti pè náà ẹ yí ẹ̀rọ rédíò yín lọlẹ̀ a lè láǹfààní láti gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ bá wa dá sí torí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà ó kan gbogbo wà bẹ́ẹ̀ náà ló wà lọ́kùnrin sọ́kùnrin o ọkùnrin mi náà máa bá ìrànwọ́ lọ pé iṣẹ́ mi sẹ́ business mi yìí nǹkan tí mò ń ṣe yìí mo fẹ́ kó gbòòrò sí alágbájá ti wà lójú ọ̀nà yẹn tẹ́lẹ̀ jẹ́ kí n súnmọ́ jẹ́ kó tọ́ mi sọ́nà ṣùgbọ́n tó bá débẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n máa fi lọ tí ò bá dẹ̀ ti ṣe àwọn míì ga tẹ̀ wọ́n máa ní wọ́n lára pé tó ò bá ṣe ó ti ráṣìírí mi ó ti gbọ́ mi o báyìí ṣùgbọ́n títa àwọn obìnrin pàápàá àwọn ọ̀dọ́ ló pọ̀ jù nípa ìfipábánilòpọ̀ ọmọdébìnrin ọ̀hún ti gbé májèlé jẹ ọlọ́pàá ti mú arákùnrin náà lágbára o.
3: 09.
0: ewu tó wà níbi kéèyàn ó lọ pàdé ẹni tẹ́ ẹ̀ mọ́ra rí tó jẹ́ pé orí ẹ̀rọ ayélujára rẹ ti pàdé.
3: You met somebody online or you...
2: This is John.
3: You see.

0: Owó kòkún bá dìde sí ìgbéyàwó ẹ̀, o ò ní mọ̀ dé tí ọkọ ẹ̀ ò fi láìkì ẹ̀ mọ́. Bí owó kòkún bá dìde sí iṣẹ́ ẹ̀, o ò ní mọ̀ dé tó jẹ́ pé àwọn tó ti ń patronize ẹ tẹ́lẹ̀ wọn ò wá mọ́. Bí owó kòkún bá dìde sí ṣọ́ọ̀bù ẹ, àwọn tó fẹ́ràn.
1: You, the Jordan Knight Show, and today we'll be discussing.
2: The voices you need at work, all day, every day, till payday.
0: Wọ́n mọ tó ń fi ṣe jẹ́, àwọn nǹkan lè wà, ó máa ṣẹlẹ̀ sí ọ, ó mọ̀ lè ṣàlàyé ẹ̀, ọwọ́ òkòkò ni. Tó bá dìde wípé ó lè ṣàlàyé bó ṣe náwó, ó fa òkòkò ní sà, bẹ́ẹ̀ ní sà. Mo sọ fún ẹ, o mẹ́ta yẹ, o lágbára. Bí òkòkò bá dìde sí ọ, ogun ní sà. Èkejì, ó ní ìjì. Tí ìjì bá dìde, kò dáa rárá, mọ́ dúró dìgbà tí ìjì á dìde. Nọ́mbà 3, ó ní àtakò, ìyẹ́ ti ẹ̀ burú. Ìyẹ́ kìí jẹ́ kéèyàn ó dìde rárá, ìyẹ́ kìí jẹ́ kéèyàn ó ró lóore. Bẹ́ẹ̀ ni ogun mẹ́ta tá ń jako jù bẹ́ẹ̀ lọ. Bó bá ti jẹ́ ogun pé ó ṣiṣẹ́, ó rere iṣẹ́ yẹn, òkòkò ni. Sórí tí nǹkan bá ń túká mọ́ ẹ lọ́wọ́, pé ó wá pàdé olóore, àtakò ni. Ọmọ àyànmọ́ ni wọ́n máa ń ta sí. Mo dẹ̀ ti sọ fún ẹ nínú rédíò yìí pé ọ̀tá ò bá ẹja lórí ayé ẹ̀. Ẹ̀kalẹ̀, ẹ̀kú àtàárọ̀, ẹ̀kú iṣẹ́ òní. Mọ́mì, bó o bá gbọ́ mi níbi gbogbo lálẹ́ yìí, mo fẹ́ kó o múra àti jẹ́ ká jọ gbàdúrà lọ́la. Ṣé ó gbàgbé kándò tá a ti fi ń gbàdúrà? Ọláyẹ la máa yanjú ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, Olúwa wí pé ọ̀nà máa là fún ẹ. Èmi fẹ́ kó dára fún ẹ. Bó ṣe dáa fún mi, èmi fẹ́ kó dáa fún ẹ. Mo fẹ́ kí ọ̀nà rẹ ó là nínú gbogbo ìgbìyànjú. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run bèrè lọ́wọ́ mi pé kí ló dé tó jẹ́ pé mò ń ṣàánú fáwọn ènìyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé báwo èèyàn bá wá bá fún wọn lówó. Mo sọ fún un pé èmi mọ ìjì kéèyàn má ní, mo mọ̀ dáadáa sà. Mo mọ ìjì kéèyàn gbàdúà kó mọ̀ rí pàdúà. Dáṣọ ló fi já wípé mo máa ń dóko tí ènìyàn gan nínú àdúà. Tó bá fẹ́ mọ̀, lọ béèrè lọ́wọ́ àwọn tó wà lórí WhatsApp. Gbogbo ìgbà ni mo ń fi àdúà ránṣẹ́ sí wọn. Ọ̀sán o, àárọ̀ o, ìrọ̀lẹ́. Tó dà tọ́lọ́run bá tún jí mi lóru tí mo ń gbàdúà, màá tún sẹ́ndì mẹ́sẹ̀jì sí wọn kí wọ́n lè bá bí ojú bá mọ. Béèrè lọ́wọ́ àwọn tó wà lórí WhatsApp mi, wọ́n á mọ̀ wípé àdúà ni mo fi ń gbà. Kí ló fa tí mo fi ń gbàdúà fáwọn èèyàn bẹ́ẹ̀? Torí pé àdúà ló yanjú ọ̀rọ̀ mi. Mo rí ọwọ́ àdúà, mo rí ipa àdúà wòlíì, mo rí àwọn bàbá àti mọ̀mọ́ tí Ọlọ́run lò láti jẹ́ kán gbà mí pẹ̀lú ọwọ́ agbára lọ́wọ́ ogun ayé. Mo wí lórúkọ Olúwa bí wòlíì rẹ tí mo fi àdúà sí ọ wọlé lọ sọ pé ìjì tó dìde sí ọ tó lọ́kàn ẹ ò ní balẹ̀ lórí iṣẹ́ àbíyamọ ẹ, ìjì yẹn túká lálẹ́ yìí. Mọ́mì mi, èmi àti ẹ jọ ń pàdé lọ́la pẹ̀lú àìmọ́lẹ̀ tó ti fi ń.
3: Social media: Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm. On social media: Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
0: Bẹ́ẹ̀ ni sà, wọn ò rówó. Àwọn tó ti kọ́.
3: 105 FM.

0: láti 1981 a lè gbé blọọkù kan lé ilẹ̀ mọ́ mi ba even ìyá àgbà ò lè gbélé lórí tó fi kú.
1: Your favorite tunes are just a click away.
2: You feel it.
0: Bá dàsí bí alẹ́ mọ́sà ṣe yọrí ni láórí àbàká ìvárìá ṣe kàtà òkùnkùn tó palẹ̀ mọ́sà ṣe yọrí lé iṣẹ́ òkùnkùn tó. Pàlè mọ́ ṣàṣeyọrí lórí ṣọ́ọ̀bù ẹ, òkùnkùn tó pàlè lé ṣọ́ọ̀bù ẹ tí ọjà ẹ ń lọlẹ̀, òkùnkùn tó pàlè lé project tó ń ṣe tó rówó ṣe mọ́, òkùnkùn tó pàlè lé ṣọ́ọ̀bù ẹ kọ́sọ́mà wà bẹ́ẹ̀, orúkọ Jésù Olùgbàlà, ọwọ́ òkùnkùn yẹn túká lórí ayé ẹ. Dádì tó bá jẹ́ pé o ní workshop, workshop yẹn ò dà mọ́, o ò ríṣẹ́ mọ́, kí a jọ pàdé láàárọ̀ la, ìmọ́lẹ̀ kan ni màá fún ẹ, wà á lọ tán sí ṣọ́ọ̀bù yẹn, mo fi Ọlọ́run búra, aṣọ òkùnkùn tí wọ́n dàpọ̀ bẹ̀, aṣọ òkùnkùn tí wọ́n dàpọ̀ ṣọ́ọ̀bù ẹ, aṣọ òkùnkùn tí wọ́n dàpọ̀ iṣẹ́ ẹ. Dúdú tá a dàbò ọ tálànà ò rí ọmọ, aṣọ dúdú tá a dàbò ọ tí ìrànlọ́wọ́ ò rí ọmọ, aṣọ dúdú tá a dàbò sàtífíkẹ́ẹ̀tì àwọn ọmọ ẹ, aṣọ dúdú tá a dàbò iṣẹ́ ọwọ́ ẹ tó jìlá jẹ́ pé iṣẹ́ yẹn ò tó ẹ jẹ mọ́, aṣọ dúdú tá a dàbò ìgbéyàwó ẹ tí ìkórìíra fi wà lára ẹ, aṣọ dúdú tá a dàbò ẹ èyí tí ò jẹ́ kó rọ̀nà lọ, orúkọ Jésù Olùgbàlà lálẹ́ ìnaka agbára Ọlọ́run kà kúrò lórí ayé rẹ, mo ká ọwọ́ dúdú lórí ayé rẹ, ọwọ́ dúdú tó wà láyé rẹ, iṣẹ́ òkùnkùn tó ń di ọmọlẹ̀, iṣẹ́ òkùnkùn tó ń ba ayọ̀ ẹ jẹ́, iṣẹ́ òkùnkùn tí ò jẹ́ kó láyọ̀ lórí àwọn ọmọ rẹ, mámì mi ò iṣẹ́ yẹn bàjẹ́, orúkọ Jésù Olùgbàlà kí agbára Ọlọ́run kó pàdé ẹ, mọ́mì à ń pàdé lọ́la, òun tá ń gbàdúrà dé lórí lọ́la ni pé ẹ ká ọwọ́ òkùnkùn kó ní ṣọ́ọ̀bù mi, ìmọ́lẹ̀ tó lọ́wọ́ wá ní kí n máa kó káàkiri, máa wá kó jáde láti orí òkè gbogbo ni mo ti kó lọ, tí mò ń bẹ àdáni wáyé pé ẹnikẹ́ni tó bá ní orí ọ̀fẹ́ àti gbà yálà torí ọmọ ẹ, yálà torí iṣẹ́ ẹ, yálà torí ayọ̀ ẹ, kí Ọlọ́run kó dá ayọ̀ padà, kí Ọlọ́run kó dá ìmọ̀lẹ̀ padà, kí Ọlọ́run kó dá ìrànlọ́wọ́ padà, bóyá ò rẹni rẹ̀ lọ.

0: tàbí adáni wáyé kò ní ní ìtumọ̀ bí n ṣẹ́ mi lórí rédíò tàbí ohun tí wọ́n rán mi sí ọ lórí rédíò bí ò bá yọrí sí ẹ̀rí kò ní ní ìtumọ̀ kí wá ní válù pò ń gbọ́ mi kí wá ní válù pé olúwa rán mi sí ọ kí n máa jíṣẹ́ ìrere fún ọ lálaalẹ́ kó máa gbọ́ nínú ilé ẹ̀ kó tó lọ sùn bẹẹni sá òkòkò burú gan o àwọn àmì pé òkòkò wà lára ilé pé ọwọ́ òkòkò wà lára ẹ wà máa jẹun lójú oorun ọwọ́ òkòkò ni yẹsà wà máa ní ìbáṣepọ̀ lójú oorun ọwọ́ òkòkò ni yẹsà wà máa ṣìnà ibi tó ń lọ lójú oorun ọwọ́ òkòkò ni yẹsà wà máa já sí ibi tí ò yẹ kó já sí lójú oorun bóyá ó lọ já sí ibì kan ó lọ já sí ilé tó ń gbé tẹ́lẹ̀ ó lọ já sí skul tó ń gbé tẹ́lẹ̀ ọwọ́ òkòkò ni yẹsà ìyẹn ni wípé òkòkò ń tẹ̀lé àyànmọ́ ẹ back to back ìyẹn ni pé àyàfi tá a bá yà á tẹrẹmáyà wípé ẹwùrì ń jóná dòdè ń yọ iṣẹ alágbàṣe ń dasán nítorí àwọn tí ìyá ènìyàn búburú ibẹ àti ìyá ènìyàn búburú mo dẹ sọ fún ẹ pé inú òkòkò ní ìka ń gbé dúbà mọjẹmọnì torí bí òkòkò ayé yìí ó kó fún ènìyàn ìka àwọn ọdájú inú òkòkò náà ń gbé bí òkòkò bá ráàyè láyé ẹ wàá máa sọrọ pé ọrọ mi ò yé mi mọ àkútẹ òjìnà mòwe òjìnà ìbàfẹ òjìnà kódà ìbàdàn òjìnà àwa kan àwa ìrànlọwọ agbára ọlọrun lọsẹdẹ àwa ìrànlọwọ agbára ọlọrun lọsẹkìtì àwa ìrànlọwọ ọlọrun nínú àdúrà lọ sí kogi tá a lọ gbàdúrà lórí àwọn orí òkè wọnyẹn àwọn ibi tó jìnà yẹ níbi tí olúwa fi orúkọ ẹ sí ibẹ la wá ìrànlọwọ agbára ọlọrun lọ ẹgbọn eléyìí sà bó o bá fẹ dìde láyé wàá múra wàá fi kàn sàn ìdíyelé àyànmọ ẹ ìdíyelé ìmọlẹ tó ní kò kàn dìde láàárọ̀ ńlá kó wá bá mi csv fiber assembly gbogbo tó bá ti ń bọ̀ mẹ́ran ló ń bọ̀ bó bá ti débi kan yàràbájà lóde o agége lóde o ọgbà lóde o bẹ́gà lóde o sí àwọn mọ́tò tó lọ sí àgbàdo tó ge sọ fún mọ́tò yẹ pé mẹ́ran ló ti fẹ́ bọ́ọ̀lẹ̀ kan já ẹni mẹ́ran kò sí ọ̀nà míì bẹ́ẹ̀ náà ló máa gbé ọgbà rúùtù kan ṣoṣo yẹn náà ni bó bá ti bọ́ọ̀lẹ̀ mẹ́ran cross your.
1: But this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best.
0: Pé Maruwa olóńlọ sí Maruga bó bá ti bọ́ọ̀lẹ̀ Maruga.
1: Entrepreneur,
2: he can possibly be.
1: Yes, so my people, this is not.
0: Do it by. Do it. Do it. Do it. Go. What? Do it by. Go. What? Do. Why? Banner. Power like pole.

0: Hallelujah.
1: Ẹjẹ́ máa kíyìn gbogbo ibi tẹ́ ẹ ti ń bẹ wá lákòókò yìí. Ẹ tún kábọ̀ sórí ètò àṣẹṣe ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde ìgbéga ọ̀nà àbáyọ. Àwọn láyọ̀lá sọ fún yín pé bàbá wòlíì ti wà pẹ̀lú wa lákòókò yìí. Prophet Dr. MS Fabiyi, bàbá possibility. Bàbá, ẹ súre fún wa.
2: Jehovah, mímọ́. Jesu Christi, Holy Michael, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹgbọ́ pẹ́ wa, ẹlẹ́rù nìyí, ẹgbà yìí wa, abèrè fún ìmọ́lẹ̀ tí kì í kú, ẹ̀tàn sínú ayé wa. Ó ní kìkì àwọn tó gbàgbọ́ láfagbára fún láti jẹ ọmọ Ọlọ́run. Jẹ́ kí àwọn èèyàn tó gbàgbọ́ tí wọ́n ṣàmì ìjẹ́kan rà nígbà.
1: Amen, Jesu.
2: Bí wọ́n ti ń jáde lónìí, máa yàn bọ́lé kú lọ́wọ́.
1: Amen.
2: Wíwọlé wọn jẹ́kan rẹ́rìn.
1: Amen.
2: Ìjì tó ń jáni tí ń gbaṣọ gba bàtà lọ́sẹ̀ ènìyàn, Olúwa dáwọ́ ìjì yẹn.
1: Amen, Jesu.
2: Gbogbo agbára káká tí ń nini lára, Olúwa fàtú.
1: Amen.
2: Gbogbo agbára tí ó fẹ́ gbé wọn pamọ́, Olúwa bíwó.
1: Amen, Jesu.
2: Bàbá rí májẹ̀mú tí kì í jẹ́ kó ṣeé ṣe, Olúwa fàtú láyé.
1: Amen.
2: Jesu, Olúwa wa.
1: Amen. Amen. Amen. Ètò àṣẹṣe náà lẹ̀ ń darapọ̀ mọ́ Olúwaṣẹ́ bàbàrà fún mi lórúkọ tèmi. Èní ni ọjọ́ Thursday. Bàbá, kí ló ń tẹ́ ẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀ lákòókò yìí sá?
2: À ń sọ lórí ìgbàgbọ́. Ìwé bẹ̀rù orí kankan lẹ́sẹ̀ kínní àti kejì dẹ̀ fìdí rẹ̀ múlẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ gbàdúrà. Gbogbo ogun tó lè ba ìgbàgbọ́ mi jẹ́, ìṣòro tó lè ba ìgbàgbọ́ mi jẹ́, agbára kágbára tó lè ba ìgbàgbọ́ mi jẹ́, tó lè wó ìgbàgbọ́ mi palẹ̀, Olúwa.
3: Ìṣòro àti àìsàn àti ìṣòro àti ìdààmú àti agbára tó lè ba ìgbàgbọ́ mi jẹ́.
2: Ẹ má jà purọ́ fúnra wa, tí àwọn ìlàkọjá bá dé ìgbàgbọ́ máa kú tó bá ju ẹ̀mí ènìyàn lọ. Ó sọ pé òun ò ní dán àwòjẹ́gẹ́ ju agbára ìgbàgbọ́ wa lọ. Ṣùgbọ́n àdánwò tí Jóòbù yẹn ju agbára ìgbàgbọ́ ẹ̀ lórí ọ̀fẹ́ lórí gbà gbogbo ẹ̀kọ́ ní Jóòbù. Ẹ jẹ́ gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó ń bá mi jà tí mi bá jà, tó ya ayé mi lẹ́nu, tó yọṣẹ́ mi lẹ́nu, èyí tó fẹ́ dojú gbàgbọ́ mi bolẹ̀, Olú ẹ fàjọba wọn ya, ẹ fà wọn ya pẹ́rẹpẹ́rẹ́.
3: Gbogbo ẹni tó máa ń jà tí mi bá jà, tó fẹ́ dojú gbàgbọ́ mi bolẹ̀, mo rẹ kọlù wọn, mo rẹ gbàgbọ́ lọ́wọ́ lọ́wọ́ lára lágbára lé wọn kó láyé mi. Gbogbo ẹni tó fẹ́ bá ìgbàgbọ́ mi jẹ́ Olúwa mú wọn kó lọ́nà mi.
2: Jésù Olúwa wa, ilẹ̀kùn tí ó ti tán fagbára tì, èyí tó jẹ́ káyé mi wà lójú kan, Olúwa ẹ ṣílẹ̀kùn yẹn lónìí yìí, jíjáde mi wíwọlé mi má jò mẹ́kún jáde.
3: Ilẹ̀kùn tí ó ti tán fagbára tì,
1: Olúwa ẹ ṣí,
3: àwọn ilẹ̀kùn ogún ilẹ̀kùn ayọ̀
1: ilẹ̀kùn.
2: Bí ẹ ti béèrè ó dẹ̀ máa rí bẹ́ẹ̀.
1: Amen.
2: In Jesus name.
1: Amen.
2: Òun ni ìwé bẹ̀rù orí kankan lẹ́sẹ̀ kínní àti kejì jẹ́ kó yé wa nípa ìgbàgbọ́. Gbogbo ìgbàgbọ́ téèyàn bá ní tó bá sí sùúrù bẹ́ẹ̀, ìgbàgbé ló padà jẹ́. Ẹ jẹ́ ká kàákà tẹ ẹgbọ́ kan tó sọ.
3: Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a retí?
2: Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a retí?
3: Ǹjẹ́ rí ohun tí a kò rí?
2: Ohun tá a ti rí tá a retí, torí ohun tá a ti rí a lè retí ẹ̀ mọ́. Ohun tá a rí la máa retí. Ohun tá a ń fojú sọ́nà fún, òun náà ni ṣóyún ni, ṣọmọ ni, ṣọkọ ni, ṣẹ́ṣẹ́ ni, ṣẹ́lé ni, ṣẹ́lẹ̀ ni, ṣẹ́rìn àjò kiri ni, ṣé kọ́ńtráàtì ni, ohun tá a retí nìyẹn. Ṣùgbọ́n tá a bá fi gbàgbọ́ dúró dé, ó dẹ̀ máa dé. Ṣùgbọ́n tá a bá ti yọ gbàgbọ́ akó lórí ẹ, ó lè má dé. Yes.
3: Nítorí ẹni àwọn alàgbà.
2: Òun ló jẹ́ kí àwọn ènìyàn ní fi pera wọn lórí gbàgbọ́ nínú ẹ̀ náà ti ní ẹ̀rí rere. Torí ohun tó ń retí yẹn padà dé, àná retí ó dé. Nínú ohun tí wọ́n retí yẹn, Sakaraya retí ó dé, Elizabeth retí ó dé, Abraham retí fún ó dé. Ìjẹ́wọ́ náà retí ṣá, kí ló ń retí? Ṣé ìgbàgbọ́ rẹ̀ tí mì? Kí ló ń retí? Ṣé ìgbàgbọ́ rẹ̀ lè gbà? Mo súre fún ẹ. Gbogbo agbára tó lè jẹ́ ẹkulẹ̀, èyí tí ò ní jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ mú èrè jáde tó lè mú ẹpòfo pàdánù, Ọlọ́run bá wí láyé ẹ. O ò ní rí ìnira. Mo ní ò ní rí ìnira. Mo ní o ò ní rí ìnira. Ìnira tó lè ba ìgbàgbọ́ rẹ jẹ́ ó dópin.
3: Nítorí nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Torí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí à ń rí. Nípa ìgbàgbọ́ ni Ábélì rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Káíní lọ. Nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni, Ọlọ́run sì ń jẹ́rìí rẹ̀ ẹ̀bùn rẹ̀. Àti nípa rẹ̀ náà yóò ti kú ni ó ń fọhùn síbẹ̀. Nípa ìgbàgbọ́ ni a sí Enoku nípò padà kí ó má ṣe rí ikú, a kò sì rí i nítorí.
2: Òun ni pé gbogbo ohun tó bá fẹ́ ṣe jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ tóbi. Torí ohun tó ń kọ́ fẹ́, tí ogun bá fẹ́ dé ìgbàgbọ́ rẹ̀ ló kọ́kọ́ máa gbà lọ. A kọ́ ba ìgbàgbọ́ rẹ̀ jẹ́. a to bo un ti o kin to bo wa se un ti o ye ko ma se wa ma ku wa ti o ye ko ma wo igbagbo tin lo niyan mo sure fun e igbagbo re ni
0: iyan
2: ni we ti
3: o le so gbale ga ma o si ba ti re lo
2: ise ti ise to ta ma se sinu igbagbo niyan won pa igbagbo moyan lowo to ba ti lo sun won ma da e won ma dale sinu igbagbo e to ba ti lo sun won da ye pelu igbagbo e o ni lati sun mama nko to nla koja ma sun o adura lai simi ati lai kare wa wa bori sugbon to ba ti sun o le sun bo de sure fun e soru gbogbo agbara to be da ipo si alukama re I to be so di korofo to be so doku aye to be so da lai ni atoni gbese o dopin laye
4: amen
2: okun re re balẹ
4: amen
2: ijiyan ni bori e
4: iwo
2: lo ma bori iji
4: amen
2: yan ni Matthew 21:22 onu ti e ba n bere pelu igbagbo e o ri gba iyan ni pe ta ba tin gbadura ohun ti e ba tin bere pelu igbagbo yin lai siye meji e ma ri gba iyan ni Romo ri kejo 25 oni bi awa ti n reti eyi ti a ko ri nje awa ma n fi suru duro de iyan ni pe to ba fi suru duro de gbogbo ohun ti o ti n wa yen wa ri ko ma ni ani to wa de ni aniseku mo isure fun e o ma ni ani to
4: amen
2: o de ma ni aniseku
4: amen
2: ashiro de ni ti o
3: amen
4: jesus
2: aso ashiri o de ni faya
3: amen
2: okan
0: this is
2: ade bale
3: amen
2: ileri ade se o
3: amen
2: Matthew 11:24 nitori ti ohun ti e ba n bere nigbati eyin ba gbadura e ni igbagbo wi pe e ti ri gba Matthew 14:25-31 nigbati o di isokerin oru Jesu rin lori omi awon mo eyin wa ri pe iwin leleyi o iwin o iwin o ye eh iwin o iwin o Jesu ni emi ni e ma se beru a se ni Peteru pelu igbagbo re boye tobi to lo eru ti ba siwaju gbogbo Jesu o si okan re le pe yes je mi no le ma bo Jesu ni ko ba bo de rin lori omi bo de ti boju eyin o de be si ri iyan ni bi boju eyin re ninu igbagbo o le mu eri bi boju eyin o le mu eri ai boju eyin

0: gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi lónìí pé yóò dẹ̀dà fún ọ.
1: Amen.
0: Àmì ni mo fẹ́ kó máa ṣe. Bẹ́ẹ̀ni ọwọ́ ayé ni lógo padà, ọwọ́ ayé ni lógo jóná, ọwọ́ asán ẹni dèrò ẹ̀yìn, ọwọ́ abaniníràwọ̀ jẹ́ tó sá wọnú ayé rẹ, tó rápálá wọnú rẹ látọjú àlá lórúkọ Jésù. Ọwọ́ yẹn kò fò jáde.
1: Amen.
0: Alágbára tó ń yí ògo rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ kó kú ikú òjijì.
1: Amen.
0: Níbikíbi tó o bá wọ̀, gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Mo ní kó gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Àǹtí, màmá, ọ̀gá, níbi tó o bá wà já máa ṣàmí, Olúwa dìde ìrànlọ́wọ́ fún ọ.
1: Amen.
0: Alákàlà tá ti fi ba ọ̀nà rẹ jẹ́, ìrọkìnà tá ti fi ba ọ̀nà rẹ jẹ́, lórúkọ Jésù ọ̀run ṣe àwòtán ẹ̀, lórúkọ Olúwa lọ ṣe rere. Mo pàṣẹ lórúkọ Jésù, ọmọ rẹ ò ní dọmọ ọlọ́mọ. Ikú òjijì ti ń ba ìlérí Ọlọ́run jẹ́ kò ní délé parí olórí. Mo gbàdúrà fún ọ pé bí Olúwa ti wà tí èmi rẹ wà, lọ di olórí rẹ. Lọ di olórí rẹ. Lọ di olórí rẹ. Ọwọ́ ajú ni lọ tó ní o máa rẹ̀ ọ́ sílẹ̀ lórúkọ Jésù kó gbóná sọnù. Má ní sáà máa ṣàbíbi tó bá wà, àṣẹ ìgbédìde kó bà lé ọ. Ojú rere Ọlọ́run àti tèèyàn kó bà lé ọ. Ọwọ́ ti máa ń bàtáyé ẹni jẹ́gbà tí ògo bá yẹ kó bú jáde, ọwọ́ èèyàn ní bọ́ tiẹ̀ jẹ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Orúkọ mi ni Wòlíì Ọlárẹ̀wájú Bankole láti inú ìjọ Christ World Gospel Ministry ní Bankare Street, Ìdímù, Ìṣẹ́ Roundabout, along Igodo Road, ní Petrocan Bus Stop. Ẹ̀yin ọmọ Ọlọ́run gbọ́ tí mò ń sọ fún ọ, ara mi sí ọ ni o. Mi ò mọ ohun tó ń là kọjá, mi ò mọ ogun tó ń jà ọ, mi ò mọ ìdojúkọ tó o ní, mi ò mọ agbára tó ní ò ní débi tó lọ. Mo ní ìròyìn ayọ̀ kan fún ọ lónìí pé dípò kó o dẹni ilẹ̀, dípò kó o kú lójijì, dípò kí ayé ba ọ̀nà rẹ jẹ́, bàbá ní kí n sọ fún wípé àsìkò ìmúṣẹ rẹ ló dé yìí o. Dípò kó para rẹ, àsìkò ìmúṣẹ ló dé yìí o. Àti àsìkò ìmúpadàbọ̀ síbò ló dé yìí o. Àsìkò ìgbédìde ló dé yìí o. Tó bá ṣàmí, Kọ́lọ́run tó ṣàánú ẹnikẹ́ni nínú ẹbí rẹ̀, ṣáà lánu ṣàmí, ìwọ ló kọ́kọ́ máa ṣàánú fún
1: ọ.
0: Ohun tó mú ọgbọ́n omi lónìí túmọ̀ sí wípé ẹni tí ó yẹ fún ìgbédìde ni ọ. Ohun tó mú ọgbọ́n omi lónìí ni wípé ẹni tó yẹ sí ọlá ni ọ. Ohun tó mú ọgbọ́n omi lónìí túmọ̀ sí wípé ẹni tó yẹ sí ìgbédìde ló jẹ́. Torí náà, tó o bá lè ṣàmí, ìgbédìde ẹ̀dà ti dé báyìí o. Mo ní ìgbédìde ẹ̀ ó ti dé báyìí o. Mo ní ó ti dé báyìí o. Ìsọdí ńlá ta mú kí ọ̀nà rẹ là láàrin gbogbo ẹbí lórúkọ Jésù, ọ̀nà yẹn là fún ọ. Ìwé ọba kejì oríkẹfà láti ẹsẹ̀ kíní ní ẹsẹ̀ kẹfà. Ẹjọ́ ẹjẹ́ kí ni Bíbélì sọ ní ẹsẹ̀ kẹfà? Ẹka ìwé kí ló sọ? Ẹka ìdáde. Ẹni Ọlọ́run sì wípé.
1: Níbo ni ó bọ́ sí?
0: Níbo ni àìkéyàn bọ́ sí?
1: Ó sì fi bẹ̀ hàn.
0: Ó fi bẹ̀ hàn.
1: Ó sì ké igi kan.
0: Yes.
1: Ó sì sọ sínú rẹ̀.
0: Ó sì sọ sínú rẹ̀.
1: Ìrìn náà sì fò sókè.
0: Ìrìn náà sì fò sókè. Èmi ò ríru eléyìí rí o. Kí ni
2: mo bá ní ju ọbọ̀ ìfì ló fẹ́ wọ́n mú?
0: Ní àti igi ní ṣe papọ̀. Bíbélì ò sọ fún wípé irin yẹn pé igi àti irin kọ́ra wọn. Ó kọ àwọn ọmọ àpọ̀, àwọn ọmọ wòlíì tiẹ̀ kọ́ kọ́ sọ fún wòlíì ni wípé ibi tó bọ́ sí lélẹ́yìí, wòlíì dẹ̀ na igi ọwọ́ ẹ̀ sí pàápàá sí pàtó ibi tí kíní yẹn wà lẹ́sẹ̀kẹsẹ̀. Bíbélì sọ fún wa wípé, bíbélì ò sọ wípé igi yẹn mú irin yẹn. Ó ní nígbà tí wòlíì náà pa síbẹ̀, ó ní irin yẹn zẹ̀ fò sókè. Àṣàlélẹ́yìí o. Ohun tó kú mọ́ ẹ lára, ayayayaya, ó yá kó jí padà. Lórúkọ Jésù kó jí padà. Ẹ̀yin tí iye yín ṣí lónìí, ẹ jòkó dáadáa, ẹ jòkó dáadáa. Bíbélì ò sọ pé igi yẹn àti irin yẹn kọra wọn. Ó ní nígbà tí wọ́n na ọ̀pá síbẹ̀, ó ní irin yẹn sì fò sókè padà. iru asewo leleyi ki lo ku mo lara ki la ye so bo ti pari mo lara loruko Jesu ko ji pada
1: amen
0: mo ni ko ji pada
1: amen
0: egbo eyan mo olorun te mo bi te lo e tete ke egbo awon mo woli so fun woli ni ese kini yen baba ibi ta wa o ti kere ju fun wa po ti a fun wa e je ka wa bi mi to tobi gbogbo won de lo wa on to ma fi sise lati fi expand ibi ti won wa o ma lo ya aike pe ka mo le fi bele ko fi sise igba to fe bere ise bayi lese kese aike bo sinu omi ah o se ni ni o se ni o ba ni ninu je tori pe aike ye won lo toro e ni inu won baje won lo ba woli pe baba won ta ni ni plan o ta lo fe baje yi won lo ba woli ni ireti bi pe ha a le ri mo ni ireti bi po ti sonu ni ireti pe ah ere npa la ti ma ri tori inu omi lo bo si awa omi ni omi ki da so mi kekere a ko le dede bo si nu e ka lo ma wa tori ti ayo ma bo si nu omi isale ile lo nlo ki surface ki se rubber so I want ti gbagbe pe woli oluwa nbe laarin won awon ti gbagbe wi pe ohun oba oluwa nbe laarin won awon ti gbagbe wi pe ibi ti woli ba ti wa aseyori ma wa nbe ibi ti woli ba ti wa igbedide ma wa nbe ibi ti woli ba ti wa aropin ko si nbe tori ohun woli ohun olorun ni eti woli oluwa ma nsoro fun itole lati be mo gbadua fun to ba sami gbogbo awon to sa ere je li ayanmo re lori tati yo tati dopo pari loruko Jesus on one disappoint won
1: amen
0: o ti sonu e lo lo ba woli pelu ibanuje okan pe ah ki la o so fun ni ta won ya ike lowo woli ni ni bo lo wa omo woli ka iwe le kan si ka le
1: kan eni olorun si wi pe
0: eni olorun si wi pe
1: nibo ni o bo si
0: nibo ni o bo si
1: fi be
0: ah nibo lo bo si on ta ye gba lowo re nibo lo bo si on to bi la joji gba lowo re ibo lo bo si iya ika je ile yen to gba lowo re ibo lo bo si eya ara re to bo to be si nke gbogbo cancer aisan to nsi o ta ba sa ti le gbohun woli laleyi bo ba ta le gbohun laleyi aye re yo gba atuse
1: amen
0: woli wi pe ni bo lo bo si ta lo mu opo ogun to nja opolopo di wi pe won mo bi to ti fara gbogbe won mo bi to ti fara gbogbe opo yin obirin ko lo pasu to na daru eni mi okunrin ko lo pade to na daru eni mi ebun lo funyan ti ko daru mo pade okunrin kan ni odun kan lohun ni bi odun mewa seyin to wa rin fun kanseli o ni esa o n ta ti o n lo re 1000 won de re yan fun ni owo fun odun kan won de gbase fun odun kan igba ti okunrin ba mi soro mo ni a ogun to ba ti mo bi to ti sele o ni atunse o ni baba o ni o ti gbadua gbadua mo ni ma wori as long to ti le mo wi pe ibi to kun ti wa le leyi ati se kiso to buru mo gbadua fun ose asirogun le re o tun si olowo
1: amen
0: ko seni ti o logun ko si idile kan na Africa ti o no to nla koja iwo lo ma kiye sara eni mi ani won o se nikan o eni ko de seun o ninu the fact pe o ninu re ko tun mo pe aye o ni boja even as a mother of her awon ti awon agbara kuku ma doju ko ju lamu yan dada won ke ba yan buruku se because won mo pe eyan buruku ni won awon e to ninu dada gangan awon lo ma nja ogun re sile awon lo ma nja ogun itiju awon lo ma nja ogun wahala tori pe inu won da esu mo pe tayi won ba da awon ti aye e ma da laye ka won ma bo so awon lo ma ni dodu koju so o le ma so fun pe baba mi o se nikan mi o gbogun te ni o ni ni ko gbogun te yan ko to gbogun ti o azumi taye bo ti mo ti pe ibi to gbogun tori opolopo eni ti ogun ja ti o gbegbe se ohun to ro pe ah anti ti mo ri loju alaye egbon mi ti mo ri loju alaye so le jo lo gbogun ti mi ni wo mo gbadua fun o asiri ota tu
1: amen
0: mo na asiri awon ota re o tu
1: amen
0: mo na asiri ota re o tu
1: amen
0: e ka be yen le kan si What we pay, yes.
1: And your loss, we pay.
0: And your loss, we pay.
1: Libon, your bossy.
0: Libon, no bossy.
1: Ossi fiber.
0: Ossi fiber.
1: Ossi kegika.
0: Your own kegika.
1: Ossi sauce in order.
0: Sauce in order.
1: Ossi fos.
0: Oh, Parisian wood in up by you. Ay, ya. Eyo mo woli ise wo ni no pe yen o ise wo ni le ri yen o o ge igi o de ju sibe bawo ni gi ati rin se ni papo oni ko si woli to ba ri woli ko si bi to lo o tori pe bibeli ni pa awon woli kan mo ko ni jibiti ni pa awon woli o si se kini o pa awon mo tori na oni do woli fun igbedide oni lo ase woli iran woli ase woli itoni woli fun igbedide to ba ma debi to lo o ni o ge ni nibe lo ti ge o ibe lo ti ge ki se pe o mu rin tele ibe lo ti ge o de ni bo lo bo si arika parika fori ma saida bada mi ati mi ma mi ido le se ami anu re ko be ti se olorun
1: amen
0: mo ni ki anu re ko be ti se olorun
1: amen
0: ibi to bo si yen gangan oluwa wa jade fun o
1: amen
0: e gbo gbogbo eyan mo lo te gbo mi loni bibeli mi so fun mi pe kete ti aju sibe kilo sele
1: o si so sinu re
0: o so sinu re
1: irin na si fo soke
0: bibeli o so wi pe o dimu loke o ko je bo digiemu to fi wa inu omi o ge lati egbe igbo o de so sibe bibeli so pe lese kese o ni o si so soke asani eyi asalele yi o le ayo to ku mo ninu ko ma ji pada
1: amen
0: je sare salaye kokon fun ni bi oro yin lagbara lale yi o se mo wi pe kikiti Elizabeth ati Maria kira won lese kese ni o le ayo so ninu e tori kini agbara pade agbara ase pade ase imideke ti woli no so pa yen sinu omi lese kese I get out of my way to sukure lori won ri gba pada iwo na asiko igba pada leleyi
1: amen
0: asiko dide leleyi
1: amen
0: loruko Jesus gba pada
1: amen
0: gba mi laleyo ni bi kipto tin gba mi anywhere mi ojo Sunday on the 19 oluwa wi pe gba mi o oluwa lo so be o bi giba le mu ake jade on to boso lowo re na orun yo gba pada
1: amen
0: oluwa ni ki se Sunday meta oluwa lo kede o oluwa ni kesi bo gbe niyan o lo fi gba mi lo ile du lo ni o to ba mu ko gba o mi lo ni tumo si pe o wa lara won o le ma wa ka si o ba mo se temi orun mi mo oluwa gbe ki kede oni wahala nbo ni gboro aye only ki anoint awon eyan ni ori ni owo ati ni ese ni Sunday meta ati se Sunday akoko oku meji gbo mi eleki soro ijo eleki soro esin eleki soro ogun idile to ba nbe leko to wa ni dimu egbeda ani mocho iyana paja o anywhere leko to ba ti de iseri dimu turn si ona to lo si igoro road Genesis bus stop ni bi ti pato kam wa ye bi o kada lati egbe ibe so pe o lo si Bakare street olufe so pe church ba nko ni lo wa gbe o debe je ki so fun ago mejo abo la o ma da oro lori awon eyan owo won atese won ma lo Africa time o ni wa o ni si mu o
1: amen
0: gba mi idaji kutukutu lauda ororo ni 30 bi ojo bara na ki ori si ma bo to ba bo ma mu kaka lowo iwo sa ma bo pelu gbagbo re oluwo ni ta ororo fun o won ni ki dali olori ni ago mejo si ago mesan a de bere si ni ago mesan a pa ni ago mokola o si le lo touch e o ti dada bi to fe lo sugbon pa oko re po sona kan o ti sonu ma ton re nkan ti sonu ma lowo ma tare eru nba e pe wa jabo e foko e bale ja jo gbadura oluwa wi fun mi pe dan atomode o ati yoruba o ati dudu o da Ale won lori ni ojo Sunday on the 19th. O ku tu Sunday. O to ba mo ko gbo mi loni. O tu mo se pe iwo la ra mi si. Awon number yi ni ko pe ni si ni si. Baba woli ba o la se ma debe. Ati gbe eje 300. Te ba le pe mi ma try ti ma fi gbe number meje ji e. Ba o la se ma debe. Baba ati wi pe e sure fun mi e soro aseko sinu aye mi e gba awon number won yi
1: 0915899 4696 0915899 4696 or 0813238 9415 0813238 9415
0: oni ni bolo bosi aselelei bolon ba ti e ma tu o sile iwo gan bodo obodo mo nkan to nse first iba ti jesus de bi boji nasaru ta so wi pe o ti ku awon ti si o ti run iba ti jesus ma debe o bere pe ta awon won ayin won yi okuta di boji gbogbo ko won seyin won ko pe won wa ba jesus pe awon la cover nigba to be si run jesus ni eyin ta cover yi na ebe ti yi kuro tori oni se ayi nko ti igbagbo iwo fara re oni se pelu iyanu re imura sile iwo fara re oni se pelu iyanu re o to gbagbo oni se pelu iyanu re oni ni bolowa ki se pe nkan be leader elisa omo mi to wa o ko fe mo boya won wa responsible ni gba mi to ba wa responsible wa mura soro ara e on to ma awon ti ki se aseyori laye yi awon to ni what we be olorun understand ko ba dide soro ara re eyan le kuso ani awon to kuso dogun ani awon to gun bori won ani awon te ko tan fi kun won bimo ani awon te ko won dagbadagba won sorire iwo lo ni gba ko wa yasan iwo lo ni gba ko ta o bori re agbo mejo abo ni ododo Sunday on the 19th of July ni bakare ago mejo abo e ta ti to na egbeberu awon eyan lo nbo kaakiri to tin pe pe baba bawo la se ma debe iwo na pe nisin baba e sure fun mi eyin 300 e ma pe number e ti ma fi gbe bawo ma se debe sa ati wi pe e soro ase ko sinu aye mi ko si bi to dina ju ago mejo abo ni o ma lagbara o ni bakare street ni igodo road Genesis bus stop near the Petrocan bus stop finish station here be okada ni on the back of the street e share dimun like that ni o emi gba olorun gba pe oro da ni tumo
1: amen
0: to ba nbo lati yana paja o le duro ni okun la lati okun la ko gbe okada abi ko ni ko need e pe back of the street lo nlo e gba o wa gbe odebe to ba nbo lati gando abi o nbo lati iba duro ni Genesis bus stop cross on the other side ni bi ti pato kam wa ye wa gbe okara lati be wi pe o nlo back at the street wa gbe de be sa ma so gbogbo pe church bank ore lo nlo to ma nbo lati sango o le duro ni abesan gate lati abesan gate gbe okada so wi pe o nlo back at the street ni egbe Jonathan estate wa bi o le re pe church bank ore wa ni be ni wa gbe ode be eleyi ni ebe mi eleyi ni adua mi si eni to gbadua pe ota oni ra oni ye o
1: amen
0: iwo fara re o na ti dide fine mo re bibeli wi pe ni ese kese so ko ese kese
1: ese kese
0: so ko ese kese
1: ese kese
0: ti won du igi si inu omi bibeli o so bi pe won fi ro omi ani won fi wa oni won ko so ise woli lo nilo mo mo ko madua gba mo mo po ma we gba mo po ni gbagbo ni o sugba awon ogun ko wa to po nilo ise woli ase woli iran woli atun woli fun imu pada sipo fun isodologo loruko Jesu mo ri o ko de pe mo imu pada possible re o pe mo idide re o pe mo aye re fe dide ku oni bi to tani ko le si loruko Jesu to ba sami oko re bale
1: amen
0: e ja doke lohun
3: Ogogo ti adaju ayo ogogo ti doju eru Jesu lo wa se to fe wa ojutu si o ni ma se fe ayo fe me profe ba ko le olarin wa ju aro ni o ba dare 3 night of restoration oru me tai bo bo sipo la to Wednesday 29 the Friday 31st July 2026 or ẹ̀tọ́ tó tọ́ sí àti ògùnkùn ti jà ọlọ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣàwárí ẹ̀dá padà fún ọ nípasẹ̀ pẹ̀pọ̀ràn sí ọlọ́run aláàyè àwọn olórin ẹ̀mí kíngà jídára akọrin jésù pẹ̀lú mínísítì ẹ̀sìnkọ́lá kẹ́mi àròlé ọbádàrin prọfẹ̀t bankole ọlọ́run iwájú yóò máa sọ tẹ́lẹ̀ lúkọ jésù iṣẹ́ agbára yóò máa ṣe aago mẹ́wàá alẹ́ nínú àdúrà máa jò lọ́jọ́ Wednesday 29 Thursday 30 àti Friday 31st July 2026 bẹ́ẹ̀ni wòlíì máa pín òróró ojú rere fún yẹn 2000 lọ́fẹ̀ẹ́ ó yá nínú ìjọ Christ World Gospel Mission tó wà ní nọmba 8 Rukẹ́ Bakare Street behind Petro Anfield Station ìṣẹ́rí ìgọ́dọ̀rọ̀ nílùú Èkó ohun gbogbo tó ti pàdánù jésù olúwa ṣe tó fẹ́ dá padà fún ọlọ́pọ̀lọpọ̀.
0: Mo kí gbogbo ọmọ Ọlọ́run mo kí yín padà ẹ ti gbọ́ ìkéde pàtàkì nípa ìsọjí alágbára ìṣòro ọjọ́ mẹ́ta eléyìí máa lágbára máa kó àwọn déètì sílẹ̀ má ṣe má ṣaláfarawé o má sọ̀rọ̀ rẹ̀ dẹ̀ tó fẹnu já ọ̀rọ̀ o 29/30/31 kó o tó cross inú oṣù august ìṣòro alágbára ọjọ́ mẹ́ta ni Wednesday Thursday Friday torí o lè lọ́bi iṣẹ́ nínàlẹ́ kó má lè ráyè but ooru wà á ráyè ọjọ́ mẹ́ta ni gbàyè olúwa sọ pé kí n pín òróró ọ̀fẹ́ fún gbogbo ènìyàn òróró ọ̀fẹ́ olúwa ní kí n gbàdúrà sí fún ọjọ́ méje mi ò dẹ̀ gbọ́dọ̀ ta o olúwa ní fún gbogbo ènìyàn torí oṣù tẹ́ fẹ́ wọ oṣù ọgọ́sì oṣù téèyàn gbọ́dọ̀ múra ni o olúwa ti sọ nípa oṣù yẹn mo dẹ̀ fẹ́ kó gbáradì mo fẹ́ kó múra sí oṣù yẹn dípò ikú òjijì dípò wàhálà dípò àìní oṣù ọgọ́sì yẹn ló máa dìde oṣù yẹn ayé rẹ máa yí padà àwọn àfàdúrà jagun àtẹ̀mí àti máa gbàdúrà sí thousands náwó òróró ìbò tún kẹ́pọ̀ tó wà nígbà mbẹ́ a ó fún ọmọ rẹ kì í ṣe wọn nìkan láti máa fún ọ a ó fún ọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá la ó fún gbọ́ mi aago mẹ́wàá ni ìsọjí ìṣòro yẹn máa bẹ̀rẹ̀ má fi ṣeré o ọjọ́ mẹ́ta tó parí oṣù àkórí rẹ̀ ní ìṣòro ìmúpadàbọ̀ sípò wọ́n ti gba nǹkan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n wàá gbà padà wo èèyàn kì í jàjà ògo lọ́sàn-án o èèyàn kì í jàjà ògo nírọ̀lẹ́ o èèyàn kì í jàjà ògo láàárọ̀ o ooru lèèyàn jàjà ògo ooru lèèyàn máa ń gba ohun tó gbà lọ́wọ́ ẹ̀ padà ohun tí olúwa sọ pé ká fi ṣe ọdún mẹ́ta lélẹ́yìn tó gbọ́ ohun tí òòrò bá yóò lè rí gbà padà mọ́ gbogbo ohun tó rò bá yóò ti bọ́sọ̀ lọ́wọ́ rẹ lórúkọ jésù á fún ọ padà bí àwọn nọ́mbà yìí sọ ni pé program méjì ló wà wájú rẹ báyìí sunday yìí èyí ti ń ṣe aago mẹ́jọ àbọ̀ on the 19 oṣù tá a wà nínú ẹ̀ july yìí ní aago mẹ́jọ sí aago mẹ́sàn-án ìyẹn àkọ́kọ́ eléyìí èmi máa dà ní olórí ṣùgbọ́n èyí tí 29/31 yẹn á fún ọ ní òróró ni king agídára olórí ẹ̀mí fọlákẹ́mi olórí ẹ̀mí akọrin olórí ẹ̀mí ẹja jọ bá ogun ayé wa jàjàkadì wà á dẹ̀ borí wà á borí ìjìyà mi tó o bá jókòó sílẹ̀ ayé èèyàn lè máa sùsájú o èèyàn lè máa sunkún kí ẹkún òyí kankan padà ìrònú kò change anything ìwọ ló máa dìde sọ̀rọ̀ rẹ pé àsìkò ìdìde mi ti tó lórúkọ jésù ọ̀run ṣì fún ọ níbi kí tó bá wà yóò dẹ̀ dáa fún ọ ẹgbọ́ mi ẹ máa ṣàmí ogun asánidẹni ẹ̀yìn ogun asánidẹni yẹpẹrẹ ogun abayé ẹni jẹ ogun abọni lógo jóná lórúkọ jésù kó máa jóná dànù ó yà kó máa jóná máa ṣàmí ọwọ́ tó ń tu ayé rẹ rọ ọwọ́ yẹn gé dànù àwọn agbára bàlá ẹni jẹ abàrẹ ẹni jẹ nínú ìrìnàjò ayé rẹ ọwọ́ yẹn jóná dànù gba ìrànlọ́wọ́ ohun tó mú ọgbọ́ omi lónìí túmọ̀ sí pé ìwọ ni ògo kan ìwọ ni ìyanu kan ó ní kò sí ìyanu wa dán jésù o èmi ni àròlé ọbádàrẹ láti ọmọ ọdún mẹjọ tí a fi òróró yàn lábẹ́.
4: Move your radio with me.
5: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
6: the voices you need at work all day, every day till payday.
0: Amen.
1: Is 091-5899-4696. 091-5899-4696 or 081-32-38-9415 081-32-38-9415
0: mo pa Ashe! Aye re di de tan.
1: Amen.
0: Aye re di de tan.
1: Amen.
0: Wo bi aye re di de tan.
1: Amen.
0: Injo le re mi sha mi. Aye re di de tan.
1: Amen.
0: E je sare gbadua meta so pe baba.
1: Baba.
0: Dai kolo mi pada.
1: Dai kolo mi pada.
0: Oluwa.
1: Oluwa.
0: Lale yi.
1: Lale yi.
0: Laaro yi.
1: Laaro yi.
0: Lo so yi.
1: Lo so yi.
0: Loru yi.
1: Loru yi.
0: Dai kolo mi pada.
1: Dai kolo mi pada. Oko de.
0: Oh, Daddy, jump on!
1: Amen.
0: Oh, Daddy, for go back.

0: ẹsẹ̀rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi mọ́
0: o. Oṣó ilé mi ẹ̀dẹ̀ yìí, àjẹ́ ilé mi ẹ̀dẹ̀.